0: máa yìn wípé olúwo ṣé o lórí ayé mi ẹ má dára sí mi lọ́pọ̀lọpọ̀ ẹ ràn mí lọ́wọ́ o ṣé ẹ má dára sí mi lọ́pọ̀lọpọ̀ ẹ ń gbèjà mi o ṣé ẹ má dára sí mi lọ́pọ̀lọpọ̀ ẹ ń pèsè fún àìní mi gbogbo ẹ ṣé. Ọlọ́run ògo máa ní fún orúkọ rẹ ní òkè ọrun. Béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Lọ síwájú rẹ ní ìtẹríba ọkàn rẹ sà. Wípé Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí o. Tí ẹ̀jẹ̀ rẹ pa ẹ̀ṣẹ̀ mi rẹ. Èmi náà tẹríba pẹ̀lú rẹ lábẹ́ àgbélébú. Mo béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Èyí tí ó ṣẹ̀, èyí tí ìran rẹ ṣẹ̀, ẹ̀ṣẹ̀ tó dìídì dá, ẹ̀ṣẹ̀ tí a tì ọ́ dá, ẹ̀ṣẹ̀ àjogúnbá, èyí tá a pè ní ẹ̀ṣẹ̀ inú ẹ̀jẹ̀, èyí tó lè máa yí àsọtẹ́lẹ̀ Ọlọ́run nínú ayé rẹ. Tó o bá rí àmì ṣe lórúkọ Jésù Kristi Násárẹ́tì, adáríjì ọ́, a pa ẹ̀ṣẹ̀ náà rẹ. In the mighty name of Jesus Christ, mo fẹ́ kó o pé Jésù níbi tó wà sá. Fi ìtara ńlá pe ẹ̀mí mímọ́ wípé Olúwa fi ọwọ́ agbára ńlá rẹ fi bá mi rìn ìrìn àjò oṣù yìí láti fi lé gbogbo ẹ̀mí tó ń tẹ̀lé mi lẹ́yìn fún ìyọlẹ́nu ayé mi fún ìnira ayé mi tó pẹrẹ ẹlẹ́mí ẹ̀sán láti fi lé wọn dànù lẹ́yìn mi. Ọwọ́ agbára ńlá rẹ fi kọlù wọn láyé mi. Lé wọn padà, lé wọn padà, lé wọn padà. Gbogbo ẹ̀mí tó dìde tó ń lépa mi kiri. Gbogbo ẹ̀mí tó dìde pẹ̀lú pàṣán lọ́wọ́ ẹ̀ tó ń nayé mi kiri. Láti má bàa rí ìsinmi tó pẹ́rẹ́ ẹ̀ ní ẹ̀mí ẹ̀sán láyé mi. Olúwa lónìí yìí fi ọwọ́ agbára rẹ lé dànù láyé mi. Ọwọ́ agbára rẹ Olúwa fi lé dànù nínú ayé mi fi lé dànù. Bàbá màmá tó ń gbọ́ mi ní wákàtí gbàdúrà yìí sá. Gbogbo ọkàn tó ń lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi sà. Ẹ gbàdúrà yìí dáadáa. Ìran tí ẹ̀mí àwọn wòlíì fi hàn mí nìyẹn. Pé kí gbogbo ènìyàn ó gbàdúrà yìí káyé wọn lè bọ́ nínú ìdààmú tá a tì wọ́n sí. Ẹ pé Jésù wípé Olúwa àwọn ẹ̀mí wo ló sopọ̀ tó dọ̀kan lórí mi. Tán pera wọn ní ẹ̀sán láti jẹ gàba lórí mi, láti jẹ gàba lórí ìṣerere mi, láti jẹ gàba lórí ògo mi. Olúwa fi ọwọ́ agbára rẹ wá wọn rí nínú ayé mi kó lé wọn jáde. Ìwọ náà sọ̀rọ̀ pé dá wọn padà lé wọn jáde. Wá wọn rí lé wọn dànù nínú ayé mi lé wọn dànù. Nínú ayé mi lásẹ̀ yìí, nínú ayé mi lóṣù yìí, bẹ̀rẹ̀ láti wákàtí yìí lọ. Olúwa dá wọn padà kó o sì lé wọn dànù láyé mi. Ṣé ó sọ̀rọ̀ sà? Mo rán àṣẹ jáde èyí tí agbára kankan ò tó dúró níwájú ẹ̀. Gbogbo ẹ̀mí, gbogbo agbára, èyí tó pinla ẹ̀ ní ẹ̀sán láyé rẹ. Èmi wí ilé sí Olúwa lónìí. Mo sì béèrè fún ìrànlọ́wọ́ rẹ̀, fún ìgbéníjà rẹ, fún ìtúsílẹ̀ rẹ. Gbogbo àwọn ẹ̀mí tó sopọ̀ tó fi mọ̀ṣọ̀kan tó pera wọn ní ẹ̀sán lórí ayé rẹ, lórí ògo rẹ, lórí iṣẹ́ rẹ gbogbo, lórí àlàáfíà ti tirẹ, lórí àti bímọ tiẹ, lórí àti lọ́kọ tiẹ, lórí àti múkáyé tiẹ ó dára. Tó ń fi ẹ̀tọ́ rẹ gbogbo nà ọ́. Ọwọ́ Elédùmarè tó kún fún agbára. Sàmì mo ló dá wọn padà láyé rẹ, ó lé wọn jáde. Sàmì mo ló dá wọn padà láyé rẹ, ó lé wọn jáde. In the mighty name of Jesus Christ, Jésù Olúwa wa, amen. Bó tilẹ̀ wù kó lè máa gbàdúrà tó, irú ìpele tó lè wà nínú àdúrà gbígbà, ìwọ gangan fúnra rẹ nílò àtúnṣe, kọ́lọ́run lè dá sí ìrìn àjò rẹ. Nítorí láti bọ́ lọ́wọ́ Sàtánì, a nílò ìrànlọ́wọ́ Ọlọ́run, a nílò ìdásí Ọlọ́run. À ń kò sí bá a ṣe fẹ́ nílò ìdásí Ọlọ́run tó, táwa náà bá kọ̀, tá a bá pàdánù láti ṣàtúnṣe sí ìrìn àjò wa, Ọlọ́run lè má bójú wò wá. Bó tilẹ̀ wù ká máa ké tó níwájú rẹ̀. A ó rí lénìí, tá a bá ń sọ̀rọ̀ nípa àdúrà gbígbà, lára àwọn orílẹ̀-èdè tó ń gbàdúrà jù lórílẹ̀-èdè tá a wà yìí wà. À ń kò wá sí ibi tí àwọn ọmọ orílẹ̀-èdè dé tí wọ́n ti ń fàdúrà ṣeré. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé bá a ṣe ń gbàdúrà tó, díẹ̀ nínú àwọn tó ń gbàdúrà ló ń rí èsì àdúrà. Kí ló fà á? Nítorí pé wọ́n pàdánù láti ṣe àtúnṣe. Yásáyé lọ wòwe Galatia, orí 5:19. Ó ní, ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara ń farahàn tí ń ṣe wọ̀nyí, panṣágà, agbèrè, ìwà èérí, wọ̀bíà. Gbọ́ gbogbo ẹ̀ṣẹ̀ àbímọ́ tá a jogún láti ara àwọn baba ńlá wa, tàbí èyí táwa gangan ń da fúnra wa láti ma ba je ko ri itusile lowo ogun to nja oni o to ba ma gbagbo sa ese kan wa a npe ni oju lowo ese ese yi je ese ta jogun lati ara awon baba nla wa ti satan le nlo lati ma fe pa oru awon omo won loju ese kan de ti wa ta npe ni ese ara eni ese yi le yi to nkaluku wa nda nigba ta ro pa ti lominira lati se ntohun wa to ba re awon ese mejeji yi eni kan to ba fe bo ninu re iru eniyan be nilo lati faye gbo olorun ninu aye re akoko niyan iru eniyan be nilo lati je aladura ekeji niyan iru eniyan be nilo lati faye gba kristi ko je ko ma wo ko aye ohun enikeni to ba padanu lati se awon nkan wonyi awon ese mejeji ti mo so yi ko sala ti won ni faye re da mo gbadura fun won wipe ta ba ri enikeni ta le ma pon loju tabi fiya je nipase ohun mejeji ti mo so yi loruko jesu eni to po ni aanu ti eje re so lori oke kafari o ma wa ori yo gba o yo si so we tan re lowo won in the mighty name of Jesus Christ so lowo ese ti mo so yi mo bi mo so lo mo ti won bi yen ohun ni awon iwa to nbe lowo eni kankan ti o se anybody to ko wa to ka je wi pe lati nu wa lo tin je jade ta si nwu bi iwa ati awon iwa miran eyi ta ko lati pasi ore tolorun ti ni ka ma wu to wa mu wa farahan ni waju olorun bi elegbin je kin sare ka won fun o awon bi igberaga owu jije kikori ro meni keji emi aigbebe boya won di ese pa saga mowo eyi ta mo si ibalopo ti ko ye o le kepe ko do olorun iru ada ti mo ni ko gba yen lati bo lowo awon emi to pe la won lesson o le wa ninu iru igbe aye bayi ko olorun gba o ese bi agbere oju kokoro ese ibalopo eya kan na boya obirin si obirin tabi okunrin si okunrin eyi ti won se ni sodoma ati gomara to olorun fi fina pa won run tabi obirin to nfi okunrin bara eje tabi okunrin to nfi obirin bara eje awon ti mo ka eleyi gbogbo won na lo nlo le oluwa o na npejopo pelu awon omo olorun gosa lati mo ba je ki ipejopo re o lo lasan tabi kike pe olorun re o ja sofo awon nkan won yi to ba je ko nbe lowo re bo se ngbo mi jowe ìlọ́ni lọ́wọ́ gbà apànìyàn ajínigbé ìbínú ìrunú aláìláàánú ẹ̀ṣẹ̀ ìmutípara bíbá òkùnkùn kẹgbẹ́ pọ̀ ẹ̀ṣẹ̀ tó ń fi ahọ́n rẹ dá bíi ti ọ̀rọ̀ ẹ̀yìn ìkórìíra ọmọ ẹnìkejì ìdájọ́ búburú sí aláìṣẹ̀ rírẹ ọmọ ẹnìkejì jẹ́ ṣíṣòfò fún ọmọ ẹnìkejì ẹlòmíì ọmọ pẹ́sẹ̀ ni irọ́ pípa ìbámọ́nìkejì jẹ́ ẹ̀rí èké èpè ṣíṣẹ́ ìjà ìfọ́nú ọ̀rọ̀ ìdíbàjẹ́ sẹ́lẹ̀gbẹ́ ẹni àìgbọràn àìbọ̀wọ̀ fún òfin àìbọ̀wọ̀ fún òbí kí ló fẹ́ ṣe ẹ̀fí mi lẹ́jẹ́ ṣe tèmi járe àti ìgbé ayé kíkórìíra ọlọ́run nípa ìgbọ́ ọlọ́run gbọ́ kíkùn ìyẹn fáwọn ọmọ kékèké àwọn òbí wọn ti máa ní wípé lágbájá èmi ló dẹ̀ ń kùn sí yàn àbí ìdí nìyẹn tí ọ̀pọ̀ ọmọ tó yẹ kó máa gbàdúrà fáwọn òbí wọn kọ́ dẹ̀ máa rí ìdáhùn tán fi ń gbàdúrà tí ò fi sí yàtọ̀ mọ́ mo bá ọ̀gá mi kan ṣiṣẹ́ lọ́dún kan ọ̀gá mi yẹn sọ fún mi wípé tọ́nà bá dí tí ò bá sí ìrànlọ́wọ́ mọ́ tóun pé àwọn ènìyàn fún ìrànlọ́wọ́ tí wọn ò bá rún lọ́wọ́ tóun bá tilẹ̀kùn mọ́ ohun àtọmọ òun òun á gbá ọwọ́ ọmọ òun mú ohunkóhun tóun bá béè lọ́wọ́ lọ́run nígbà tóun bá gbọ́ ọwọ́ ọmọ òun mú nítorí pé ọmọ yóò lẹ́sẹ̀ lọ́rùn ọlọ́run á fi fún un ṣùgbọ́n ẹ̀rí báyìí kò sí irú rẹ̀ mọ́ nítorí àwọn ọmọ tá ń sọ yìí gan ẹ̀ṣẹ̀ tí mi ń dá nínú wọn ojú tòbí rẹ̀ lọ sàtánì wá ń lo àwọn nǹkan wọ̀nyí láti máa dí ọ̀nà gbogbo àwọn tán bá pera wọn lọ́mọ ọlọ́run gbọ́sà ohun tí mò ń sọ lónìí fún ọ yìí kò bá dá tó bá lè mú lò yẹra rẹ wò yìí bó ló kù sí èwo ló jẹ́ tiẹ̀ ń bẹ̀ fílẹ̀ pé ọlọ́run wá wò bóyá yóò dán lòun tàbí kò ní dán lòun ti pé yìí kíkùnà láti gbàdúrà déédé sí ọlọ́run ṣùgbọ́n tó ń béèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹlòmíì ẹ̀ṣẹ̀ ni ẹni tó bá kùnà láti san ìdá mẹ́wàá ẹ̀ṣẹ̀ ni kọ́kọ́rọ́ kan dẹ̀ nìyẹn tí sátani ti gbà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tí ìpele fi ń wà lórí ìbùkún wọn sà ṣíṣe àwọn nǹkan wọ̀nyí ó lè wá láti pasẹ̀ àwọn tó ń bá rìn kí wọn náà wò pé o lè máa ṣe ó dẹ̀ lè wá láti pasẹ̀ ìfẹ́ inú rẹ̀ èyí tó wù tó bá wá jẹ́ tó bá wà lọ́wọ́ rẹ̀ tó bá ń képe ọlọ́run ó lè ṣe é ṣe kọ́lọ́run má dà ọlọ́run nítorí wọn náà kọ̀ láti ṣèfẹ́ ọlọ́run bó ṣe ń lọ lọ́sẹ̀ yìí ìlérí ohun tọ́lọ́run ní fún ọ ní ìṣe rere ṣé wàá lè sọ̀rọ̀ pẹ̀lú mi wípé olúwa má gbàgbé mi sínú ìpele táì mọ́ sọ mi sí wá mi rí kó o fà mí jáde sọ̀rọ̀ pé wá mi rí fà mí jáde nínú ìpele tí ìgbé ayé àìmọ́ sọ mí sí wá mi rí lónìí olúwa fà mí jáde kúrò níbẹ̀ fà mí jáde sọ̀rọ̀ wípé olúwa fà mí jáde kúrò níbẹ̀ nínú ìpele tí ìgbé ayé àìmọ́ sọ mí sí tó ń fi ìyá jẹ mí tí ò jẹ́ kẹ́tọ̀ mi ó tẹ̀ mí lọ́wọ́ tó ń mú mi gbé ọ̀ tó fi já mi lóhùn olúwa wá mi rí kó o fà mí jáde kúrò níbẹ̀ ṣó wàá lè gbé ọwọ́ ẹ lórí ẹ bẹ̀rẹ̀ sí ní sọtẹ́lẹ̀ bá báyìí. Olúwa forí ọ̀fẹ́ rẹ gbé mi dìde. Lábẹ́ àkóso bó ti lẹ̀wọ̀n kórí, ti orí ọ̀fẹ́ láàrẹ ti gbé mi dìde, ti gbé mi dìde. Nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí, forí ọ̀fẹ́ láàrẹ ti gbé mi dìde, ti gbé mi dìde, ti gbé mi dìde, ti gbé mi dìde. Mo fẹ́ dìde, ti gbé mi dìde, mo fẹ́ dìde. Olúwa fi gbé mi dìde. Ṣé àmì tó lágbára nítorí pé o ti sọ, ó jẹ́ ọgbẹ́ ọkàn fún ọ láti dìde. Ìgbédìde tí wọ́n fẹ́ ni pé kára ó tù ọ́. Ohun tí wọ́n fẹ́ nínú ọkàn rẹ ni wípé kí ayé rẹ ó yí padà sí rẹ, kí ọ̀nà rẹ kó là kó di aṣẹ́gun, kí àìsàn ó dópin, kí ìkorò ó dópin. Èmi náà sọ tẹ́lẹ̀ pẹ̀lú rẹ ní wákàtí yìí wípé níwọ̀n bí o ṣe sọ, àṣẹ àti agbára ìpè yìí ó yọ̀ǹda rẹ̀ fún ọ. Ohun gbogbo tí ọ̀tá wá lò láti máa fi pọ́n lójú, ohun gbogbo tí ọ̀tá wá lò láti máa fi fìyà jẹ ọ́, lórúkọ Jésù kò ti lágbára mọ́ lórí rẹ. Bó ṣe ń lọ nínú oṣù yìí, bó ṣe ń lọ nínú ọ̀sẹ̀ yìí, ṣàṣàmì wàárí tí ẹ ṣe. Gbogbo ogun tó ń jà ọ́ lábẹ́nú, ọ̀run ṣẹ́gun rẹ̀. Gbogbo àwọn tó jẹ́ lóhun rere, lórúkọ Jésù wọ́n wá orí wọ́n gbèlé ọ lọ́wọ́. Ẹ̀yin tá a fún lórí ọ̀fẹ́ láti wáyé lóṣù yìí, mo rán àṣẹ jáde sí yín. Mo sọ tẹ́lẹ̀ sí ayé yín wípé lọ́jọ́ tó wù tá a bí yín lóṣù yìí, ní wákàtí tó wù tẹ́ délé ayé, mo lò ó fún ìsopọ̀ rere láyé yín. Láti ìsinsìnyí lọ, ẹ tún rí koro mọ́. Ìbànújẹ́ àṣe ti àṣe dànù láyé yín ó dópin. Ọdún èyí tẹ́ ẹ ṣe yìí, lórúkọ Jésù kò ní jàṣe mọ́ fún yín. Ọ̀nà yín kó máa là, ká máa fún rere bá yín ṣe. Bẹ́ẹ̀ bá ṣe ń nawọ́ kọ́wọ́ yín máa kanre, bẹ́ẹ̀ bá ṣe ń lépa kẹ́ ẹ máa báyìí. Ìjáde àti ìwọlé rẹ ò ní rí koro níbẹ̀. Májẹ̀mọ́ àti gbilẹ̀ láyé ó máa wá sí ìmúṣe fún ọ. Gbogbo agbára tó ń dẹ́gbọ̀n rẹ pẹ̀lú rẹ, lórúkọ Jésù ó parẹ́. Bẹ́ẹ̀ ni yóò rí, kò tún yí padà. Góni fún orúkọ Olúwa ní òkè ọ̀run. Alleluia. Ṣé àmì ńlá kan ṣoṣo, Jésù Olúwa wa. Àmì. Gbàgbọ́ wípé ohun gbogbo tó ti bèrè nínú àdúrà, àánú lè ṣe. Títí ìgbà míì tá a tún pàdé, Olúwa yóò bùkún fún ọ.
1: Ètò àkókò ìbápàdánù ni ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí láti lè ṣe ìránṣẹ́ Christ World Overcomer Ministry. Ìránṣẹ́ Ọlọ́run Emmanuel ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi oúnjẹ mi bọ́ wa. Àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀. Tẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ tàbí ẹ fẹ́ àdúrà àti ìgbaninímọ̀ràn counsel, ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-66-67-31-07-070-66-67-31-07 tàbí 081-59-48-41-85-081-59-48-41-85. Kí Olúwa kó bùkún fún yín. Jésù l'Olúwa.
2: 89.3 FM, your preferred wholesome radio.
3: Not just another radio station. Wells Radio, 89.3 FM, broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.

0: nǹkan awolowó ayé ń dàda kiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM kànga agbẹ́magbẹ́.
1: The time is 8 AM from World Radio 89.3 FM, your preferred wholesome radio.
2: Láti ìkànnì kànga agbẹ́magbẹ́ 89.3 FM, gẹ́gẹ́ ni ago mẹ́jọ àárọ̀ lù.
3: Ìròyìn amúnútutù lórí wẹ́ẹ̀.

0: dasi ọrọ awọn to ni ambition ni
1: okay
0: bo nkan ti mo ko fe so ni pe eni to se governor to ni ambition presidential ambition is good but igba to wa ni governor to je pe o fa awọn local government laye kan lori mu mi o bi pe to ba fe di president ko ni fa awọn state lo allocation won na niyan
1: Bola
0: tu wa jasi. No, se mo. Local government on there lo wa. Ko ko to there si o se pe kon ma ri mu mi. Iru emi te bin gbe ni goro Ibadan mi a je afani local government a de mo pe ko se bi awon people yen. Gbogbo councilor, gbogbo chairman, gbogbo wa di online warrior. Koko wa ma ni I support online lasan. So a lo de pe ton ba fun won ni eto won won ma sise. E mo lo de ni de ni ba ji president gbogbo awon governor gbogbo nkan ti state nto a ko ta ko a ni ki gbogbo ma jeje pe ohun nikan lo ntele ni to gbogbo en to ba wa gbogbo nkan ye to ba ye gbogbo to ba ye won ma fun o so olorun a te ba pa gbogbo o ti mi ti ji lona ti o da
1: o da
0: so mo to be so gbogbo ona ta wa so gbogbo ona local government state ni mo ni ya ni a ke local government ko da rara en to ba de se ko on le ko lo
1: adugbo wo lodo ti yin sir
0: adugbo mi ni mo niya mo wa saja papa ori eni gbogbo gbogbo e ko so na ko dara rara ona o dara rara gbogbo mo niya ko ge ko si nkan ko si won be rara o je ka awon local government ri mu mi ko si nkan to ye kan se ko si nkan to ye kan eyan ko nja wa se eyan wo ko yan lo je jomo bawo ni nkan si ma to ri ko je governor wa gbowo local government wa gba kini seyan kan fun eyan ko wa si nkan laye ni oje ki local government diri mu mi emi oni rodo kiyan kan se bo ko je kan ri mu mi en ti o ba se amọ pa ya ma me niyan
1: oda e seun sir Mr. Jami lati agbegbe Moniya ni ope odo ti won lo won ni to mo yin ba debe se won fun state lo ngba ti won fa won local government lo wo egbo se a le fi wera won
2: now the point is this e je ki won bere lowo Governor Seyi Makinde, is it true that you moribunded the state local government from performing their duties? Se wo lo na owo won ni?
1: Abe seyin le n ba won sise ilu.
2: Se eyin le n se ise won ni? Let him answer. Then I want to say this. If Seyi Makinde was truly rough handling the cash that is meant for the local government, what is the federal government doing about that?
1: Can the federal...
2: Yes. Why not? Because the Supreme Court, Odajo, they should, federal government, come and send the way directly to the local government. Yes. What are you still waiting for? The Supreme Court has given
1: a judgment.
2: In favor of sending money to the local government. What are you still waiting for? What is the federal government doing? Is it true that Seyi Makinde was handling the fund meant for the local government? Let us hear from them.
1: Hello. Etiwa Mbel.
3: Hello, my brother.
1: Yes, sir. Ekarosa.
2: Ekarosa.
1: Yes, sir.
2: Ekwe lesa.
1: Okay, sir.
3: I got a band there, doctor.
1: Mr. Hello. Yes, sir. Mr. Bolaji.
4: Oro drug tans o leko aye android awon mo lewe non treat pelu e wa sa di book akiri e lo si gbogbo bi ile awon bus stop oni moto aye opo awon odo ti baje pata ke bari e kan ma welomi wa ma ro mi lori mi I'm a gun.
1: Ẹ̀yẹ́ pé
4: Pasoma lásán síwájú ilé iṣẹ́ yín yẹn àti fún Dr. Bẹ́ẹ̀ bá ní rí èrò dé Mobi. Tẹ́ ẹ bá ní kan fa voters card wọn jáde nínú 100% 20% ló ní voters card inú èrò tó wá wòran yẹn. Kí ṣọ́pọ̀ èrò ló ń dìbò àfikọ́ rí báyàn tó gbéyàn débẹ̀ kéèyàn dẹ̀ ṣiṣẹ́ rí fún èèyàn á fi sọ pé ìwọ ló tọ́ sí ló wà nílá nídi.
1: Ẹ ṣeun sir, Mr. Bolaji. Wọ́n ní kì í ṣọ̀pọ̀ èrò ló ń dìbò.
2: Bẹ́ẹ̀ni.
1: Bébà tí ń wo àwọn tí ń wà ń bẹ̀rùn lánàá. Ọ̀pọ̀ wọn ni ò ní voters card. Ó wà lè jẹ́ bẹ̀rẹ̀ lóòótọ́.
2: Òótọ́ ni.
1: Sá.
2: Òótọ́ ló sọ yẹn.
1: Pé ọ̀pọ̀ àwọn tó wà bẹ̀rẹ̀ wọn ò ní voters card.
2: Wọ́n ní voters card kankan.
1: Kábíyèsí Olódùmarè.
2: Wọ́n ní.
1: Hello.
5: Hello. Hello.
1: Yes, sir.
5: Àyìnbó Lánì wa ni.
1: Yes, sir.
5: Lẹ́ẹ̀kan sí. Nípa ti ọ̀rọ̀ ṣe náà kò ṣe náà. Èmi rò wípé Jonathan nígbà àkóso rẹ̀ ó lo arákùnrin kan Minister for Mines and Power wọ́n ń pè ní patinage. Iṣẹ́ tó ṣe ló fún ìjọba ìpínlẹ̀ Abia láǹfààní láti fi ọmọkùnrin nì pé kó wá báwọn ṣe ètò náà wọn tí Abia fi níná tún ṣe pé 247 náà wọn ò lọ. Kí ni ò jẹ́ pé kí iṣẹ́ gbìyànjú pé ọmọ bàbá olómi wọn ló pò ní ọ́fíìsì lánàá èmi náà mú a bọ ọ̀nà wo ló mú tọ̀ tí nǹkan fi bẹ́ ṣẹ́ngbà náà kémi náà kọ́ kí n tún fi tèmi kú. Abíòye wa bí èmi ni Fáṣọlá ni èmi ni ẹyin Pẹ́ńkẹ́lẹ́ ni èmi rò èmi bẹ́ẹ̀ ṣe wo ẹ má bínú Yorùbá o yàrá Yorùbá ìṣọ́ ṣe nǹkan wa lágbára a má fẹ́ ṣe pé àwa la gbọ́ bí lámọ̀rí la lóye jùlọ kò dé yóò rí bẹ́ẹ̀. Ẹ lọ ṣèwádìí patinage onímọ̀sàpá nígbà yẹn Jonathan Imede ó ṣe dáadáa ẹ má jà sábò sí. Ẹ má bẹ́ẹ̀ tó bọ̀.
1: Ẹ ṣeun sir, Mr. Bàbá Ìnàbọ́ Lánìwá. 0915-333-4893 Mama Adekunle Christiana Mori àtẹ̀jíṣẹ́ yín ẹ ṣeun ẹ kojú mi ẹ káàárọ̀ Peter Olúwaṣeun Adélùsì àwọn náà kí wa àwọn dẹ̀ kí grandpa láti Olúyọ̀lé Adéwùmí Kazeem Adékaz Mori àtẹ̀jíṣẹ́ ti yín náà ó wá ń ṣe kàmìkàmì báyìí. Hello.
6: Ẹ káàárọ̀ sá.
1: Ẹ kú ojúmọ́ sá.
6: Yes, Dr. Ẹ káàárọ̀ sá o.
2: Ẹ káàárọ̀ sá.
6: A kú ẹkùṣẹ́ ìlú náà sá.
2: Yes, sir.
6: Mo ti tẹ̀lé fúgà yín bọ̀. Mo rò tẹ̀ tẹ́ bá wá sórí rédíò tí ṣe máa ń gbádùn ọ̀rọ̀ yín gan-an máa ń gbádùn ẹ̀yìn.
2: Ẹ ṣe gan sá.
6: Àtìmọ̀ tí a tún jọba àpapọ̀ àti ìpínlẹ̀.
1: Ẹ ṣeun.
6: Ẹ pẹ̀ fún wa o.
2: Ẹ ṣe sá.
6: Ìbéèrè tẹ ni ẹ bẹ́ẹ̀ ní ìsinmi pẹ fún ní ìdáhùn ẹ̀.
1: Ok.
6: Iná ṣe dáadáa ó ṣe déédé gbà Jonathan. Ẹ tó jẹ́ Mínísítọ̀ Pàwà ń gbà yẹn tó sọ Bat Naji ni. Ọmọ Enugu State ni. Iṣẹ́ tó ṣe lẹ́dúgbù ní ìsìn ó lágbára. Enugu State láwọn dáyé pé iná wọn ó wà bẹ́ẹ̀ sí gbòó ló dẹ̀ òun ló wà ní ìdí ẹ̀ tó lá ẹ̀dá jìnnà náà ń lò ní Enugu State ní ìsìn. Tó àti gẹ́gẹ́ mi sọ ni wípé ṣe rí àìjíà pé èmi bí yìí pé ìfẹ́ democracy. Tí ẹ tún bá da ẹgbẹ́ ìka ti kẹ léyàmẹ̀yà sí dàbí pé bóyá ẹn tó wà ń bẹ́ẹ̀ ní ìsìn tán dé pé ìpé ó jẹ́ kínní. Mi ò sọ pé báyìí náà at least a ti ń rí yàtọ̀ díẹ̀díẹ̀ báyìí. Ṣùgbọ́n irú Bátìnájì yẹn. Professor Bátìnájì yẹn tí Jonathan lò kí ló dé tí ààrẹ Tinubu ò lu ọkùnrin yẹn. Mo ti sọ tó ẹ̀ mẹ́ta lórí Radio Radio Station lọ́dún yìí pé Bátìnájì ní the best bet as far as
1: Energy is concerned.
6: Energy is concerned. So Ọlọ́run ràn wá lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà yóò dá o. Ẹ máa bí tó bọ̀
1: sá. Ẹ ṣeun sá. Ẹ ṣeun sá.
6: Yes, sir.
1: 0916-893-1000. Hello.
7: Hello, Ekaro.
1: Ekaro, sir.
7: Mo sá sọ̀rọ̀ ẹ̀ mọ́ṣọ́ọ́rọ̀. àwọn ọ̀pọ̀lọpọ̀ táàrẹ yàn àwọn ọlọ́pẹ́ àwọn bọ́ẹ̀sì bàbá ni kì í ṣe àwọn tó wà competent tó wà merit
1: tàbá
7: máa ṣe bẹ́ẹ̀ àlégẹ́tẹ̀ rẹ ẹrù gbàtí gíná táwà ń bẹ táwọn atúwòmí adésínà ìṣúlùsílù ọdẹ yìí arí ń pàtẹ táwọn kú jírí ara ìṣúlùsílù sọwọ́n pò kán àì pé èyí kúrú sílù ṣe èyí fi ṣe pé àwọn bẹ́ẹ̀sì nínú wọn fún àwọn critical sector kan wà bọ̀ tí ò bá ṣe bẹ́ẹ̀ ìyẹn ló gẹ́tẹ̀ rẹ tó ààrẹ wò.
1: Ẹ má sọ pé bẹ́ẹ̀ ṣe lóhùn bí wọ́n kojú ẹ̀ tí wọ́n bá ilé ìgbìmọ̀ aṣòfin ṣàṣàyẹ̀wò fún wọn tí wọ́n bá rí pé wọn kájú ẹ̀ gbà náà wọn ó ti gbà wọ́n kúò sọ ẹ mọ́jà wò bá wọn pé wọn ò kájú ẹ̀.
7: Ẹ̀rọ ìjọ pé wọn kájú ẹ̀ ká fẹ́ gẹ́tẹ̀ rice com lumeric àti competency ṣé wọ́n mọ̀rọ̀ pa nípa orúkọ gómìnà autonomy àní ṣe ní lànà gbàdúrà tó kọ̀ dá ẹjọ́ yẹn kalẹ̀ àní ẹjọ́ yẹn ó kọ constitution wa gómìnà wa sọ ń gbà yẹn pé làkúkà wọn bẹ gbọdọ káyọ àwọn asòfin yọ kúrò ní ẹsẹ ṣe 162 nísìn ọgbà tí supreme ti bẹjọ ẹ kalẹ nígbà tá ẹ sixty ṣé kí ni ó fọlọ supreme court judgement ìṣẹlẹ ààrẹ wa kẹ pé ọpọlọpọ gọvanọ àwọn ìpò
1: ojú òpó yẹn ò jẹ ríbi gbọyìn dáadáa àwọn nǹkan tẹ ẹ ń fún wa yẹn wọn mo gbọ supreme court judgement pé àwọn mélòó ló tẹlẹ ẹ lóò.
8: Ẹ lọ sí ẹmọ àfojúmọ.
1: Ẹ káàárọ sá.
8: Orúkọ tèmi Adélàfi gba ẹ̀.
1: Láti yọ ẹ káàbọ̀ sá.
8: Òótọ́ ni pé kì í ṣe crowd lọ fún dìbò. Bí àkọ náà lọ́wọ́ nígbà tí wọ́n dìbò first time from Anambra to Charles Orido. Ẹni tó bá contest ìjọ náà ẹgbẹ́ tó bá contest wọ́n kọ register membership for 10 million nígbà yẹn. Ṣùgbọ́n nígbà tó máa parí ìbò membership ni tọpara lu membership ẹgbẹ́ wọn.
1: Membership lásán.
8: Lẹgbẹ́ ẹ̀pá wọn ìgbà tó máa dìbò tó máa tó mú 200,000 ló ní àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ tó kù dà. Nígbà tí ìyàwó bí lọ́sàn-án fẹ́ lọ fún second time nígbà yìí gbogbo àwọn èèyàn lọ sí bóyá Adama ti gbà. Crowd yẹn pọ̀ wọn lọ gba owó wọn lọ gba brand ebodo ohun tó gbọ́pọ̀lọpọ̀ débẹ̀ yẹn lánàá nìyẹn. Bẹ́ẹ̀kọ́ ni mo ti ẹ̀rọ dábì mi ni mo ti lọ sí library question lọ wọn.
1: Dábì
8: mi Adeleloyi sá.
1: Mo
8: fún ọ ní ọ má bínú sí mi o mo ní kàn ṣe clarification kan níbi registration kan tó wà ní area bí tí ò jìnnà síbi ọ́fíìsì yìí yẹn. Pé ṣé registration ti ń lọ di regi. Ṣé àwọn pẹ̀lú àwọn ìjọba ìjọba fẹ́ kàn ṣe ní ìsìn máa ìgbà tó bẹ̀rẹ̀ ní ọ̀dẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ó yẹ kó tó máa pariwo ẹ̀ láti ìjọba ọ̀fẹ́ káwọn èèyàn ń gbọ́.
1: Àwa tiẹ̀ ti ń pariwo ẹ̀ wọ́n pé ìgbà kan ti kéde ọ̀ǹdì lẹ́fún yẹn.
8: Ọ̀dà jí ìjọba máa ń fẹ́ kó jẹ́.
1: Ìgbà tí wọ́n ti kéde rẹ̀ o.
8: N fẹ́ kan clarify pé ṣé ó ti ń lọ gerege níbẹ̀ yẹn ó ti lọ gerege ṣé ò sí ìṣù oníbàjẹ́ fún yín sá.
1: Ẹ ṣeun sá. Àwa náà ti ń lọgun ẹ̀ látọ̀sẹ̀ tó kọjá láti mẹ́nuba wípé bọ́n bá ti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ á lọ bẹ̀ nígbà bá lọ bẹ̀ n ta bá rí àwa náà láǹfààní àti lè jọ sọ. Irú àwọn nísìnyí ẹ̀wọ̀n ti ní voters card. Hello.
9: Olómiye.
1: Yes sir.
9: Ọmọ bàbá Olómiye.
1: Bàbá mi.
9: Àṣírí.
1: Ẹ kò ojú wọn sá.
9: Dọ́tọ̀.
2: Ẹ ṣe sá.
9: Ṣé wàá pa.
2: Mo wà pa ọ mo wà kánpé.
9: Mo fẹ́ bí question
2: kan. Yes sir.
9: Inú governance àti politics èwo ni ìjọba mọ̀ ṣe?
2: Nínú governance àti àti politics.
9: Ìwé ìjọba ẹ̀ mọ̀ ṣe.
1: Gbogbo ẹ̀ náà náà ṣe
2: àlọ́. Gbogbo ẹ̀ náà ṣe.
9: Olómi yóò bẹ̀rẹ̀ o. Màá sùn rẹ̀ láàárọ̀ yìí.
1: Gbogbo ẹ̀ là ń ṣe. À ń ṣe lu.
2: Ó ní kó má dà sí. Èmi mo wà.
9: Máa tó ń sọ̀rọ̀ pa yunifásitì yẹn kí ni education level yẹn náà? Tó ń sọ̀rọ̀ pa cost of math yẹn yunifásitì kí ni education level rẹ̀?
1: Wọ́n gbọ́dọ̀.
9: Ẹ láì kú ẹ kí wọ́n máa láwọn olóṣèlú kò máa dá sí. Báwo ni wọ́n ṣe máa sọ pé
2: ó fẹ́ fi 150 lọ ṣe medicine.
9: Òye ni ó dà bí wọ́n fẹ́ káwọn student àwọn tó máa produce in future kan tó ti kúrò pé dìde náà máa produce. Àmì ìṣeré ìpòwékọ̀ṣe anything education kò yẹ kó máa jeopardize rárá kò yẹ kó máa ṣe rárá.
2: Kò tí ẹ yẹ kó dá sí kò yẹ kó pẹ̀lú nǹkan tó ń tiẹ̀
9: ní. Nǹkan tí mo gbè my first question ni pe nínú politics àti ìjọba náà kò ní ìjọba ìmọ̀ ìṣe nígbà ìmọ̀ ìṣe kò yẹ ká máa gbọ́kàn lè pẹ̀tú crude oil àbí wọ̀ ẹ̀ bá ní kò yẹ ká wà diversify. A ní ìlú tó ọ̀bì sọ̀fì tó pọ̀ bí omi vast resources wa ní
1: kọ́wé
9: àwà diversify àkànṣe ojú kan náà ẹ máa bẹ́ẹ̀ bọ̀.
1: Ẹja àfẹ jẹjẹ náà ni àsìkò yìí ti ń kọ́ pàpà mọ́ra. Hello.
10: Ọmọ ọ̀dọ́ lómi máa ti pápá pa.
1: Ó yà.
10: Ṣé ẹ̀dùn ní pé Olorun lo le sanu wa lorilede Nigeria yi Abolaji ni lekan ti. Seri oloselu to ma se dada fun awon eniyan. O dowo Olorun. Seri lara awon ero kokan te ri to wa be lana. Lara awon kan ladugo wa wa ti won to fun lowo ni sun by sun to ba won kero lo. Nigba tan de ni role anan mu ni 1B.
1: E sure.
10: Lara awon boys ma mu ko lo ni so wa.
1: Eh Mr. Abolaji
10: mu ni wa.
1: Mr. Abolaji
10: mo ni ejide ni mo ri fila yen lori won mo ni photos card di eda photos card eda won ni photos card di werewo awon lo awon wo le awon dibu fun won lo ma ta mo ma ni wa lara leyin ka gba yi ta gba yen ta le gba lowo won nu ko si photos card tori na ki isero te ba ri ni bi to di kini yen lo ndibu isero
1: mo te fe bere en ti an salaye on won la won an kwa won pa won kan ni zone oda won abi nkan kan so mo fe wa shop
2: e mi ne won fun lowo lati lo mobilize awon
1: ipe yi po Henry o se mu dupe oko ya mi hello
11: e ko to
1: yes sir
11: baba mi ajemilu
2: sir
11: o ke nta e karo sir
2: e karo sir o
11: baba olonu
1: o lo ya kitile omo ni eyin le gba last
11: le e jo sir awon security outfit ani awon abo ara labeni civil defense ani soldiers alawon air force ani awon olopa alawon ti digbeluja ani gbogbo e gbogbo awon security ta ni o lo bi ona marun ti lepa
1: to ba ju be lo
11: now e wa lo gbe kini ku to polo eni ko ma show pa plan sey o le saseyori lori ibe yen ni nigba te ba sa line gbogbo awon security outfit te sa line won te lo gbe kini fun to polo ko le saseyori won ni je ko saseyori tori won ma wo pe ise to ye ka won se on le lo gbe pe nikan ko ma se yen
1: ti o si ma gbowo idegbengbe
11: o ke gbowo tu billion se owo to nba yen so yo pelu nkan to nso e ma ye ka ma tora je lori le ibi aso gbogbo kan ti wa upside down a single person woman be like me to je pe ke ko si ni soja ko si ni nkan so e dinna le blood ma ja ki so pe ka ma du ite na wa lo ma so bi ko ki ka won yanjo ko le sise e je ki won se normal thing a kon to ra wa je lori le de ni ta ba ti se nkan bi e ka se ko ye ma ma ri lo ni yen
1: ni be di bayi lo
11: sori nkan ti mi Abolaji so o toro ni o mo wa ni ibi kan lana ki ma ja ko bi won mo wa ibi kan lana mo láwọn èrò kan wọ́n gbé torí side liberty ni ọ́fíìsì mi
1: ṣùgbọ́n
11: kọ̀ dé wọ́n pọ̀ rẹpẹtẹ tó ní a mo ṣáà rí ṣe ní fìlà lórí wọn gbogbo ẹ̀ tó ní nbọlẹ̀ tí wọ́n nínú state alpha newton card jẹ́ gbogbo àwọn tó lọ síbẹ̀ lánàá they are 11 in number náà ní voter card.
1: Tẹ́yìn rí.
11: Tọ́ ń súnmọ́ mi àṣẹbẹ́ ọ́fíìsì náà ti wá bá mi lánàá bá jókòó sálẹ̀ ibi ọ́fíìsì mi mo ń bèbè a ìwọ tó ń lọ kiri kan voter card yín tó ń gba voter card yìí òun ṣẹ̀fẹ̀ lọ ṣéǹdì kan ìkan ní ẹ òun ó dùn ọ̀kan ló wà lọ́rùn ìkan níbi kan ló ti dìbò tẹ́lẹ̀ èèyàn mẹ́ta 11 wọ́n lọ síbẹ̀ lánàá wọn ò ní voter card.
1: Ẹja lọlé
11: ọ̀pọ̀ èèyàn kan ló ń dìbò kéréje ló ń dìbò.
1: Ẹja lọlé ẹṣeun sá dókítà ebi láti mọ sẹ́ni padà rẹ lé láàárọ̀ tó ni.
2: Mo kí àwọn èèyàn wa jàre ẹ̀yin tẹ́ lọ síbi Adélábù tẹ́ ẹ̀ ní voter card. Ọlọ́run rí yín o.
1: Ẹ̀yin nu Ọlọ́run nu.
2: Ẹ̀yin ni. Adélábù, I want to
1: tell. Ìyẹn ò tí sọ pé.
2: Pé kò ní lè wọlé.
1: A kàn ń sọ pé àwọn tó lọ bẹ̀ pẹ̀lú numerous number of people tó wà ń bẹ̀ yẹn káwọn kan tó wà níwọ̀n ní voters card.
2: Ó yà mí
1: lẹ́nu. Kí wá láǹfààní.
2: Ó yà mí
1: lẹ́nu. Ẹja lọ gbé voters card wa. Ó wúlò fún wa púpọ̀. Dókítà. Ẹ ṣeun púpọ̀.
2: Ẹ ṣe gan.
1: A mọ̀ rẹ̀ yẹn bá.
2: Ẹ ṣe gan.
1: Oníyànṣe ọlọ́bẹ̀ ṣe àsìkò ti kó wa ń papá mọ́ra. Ọjọ́ mẹ́jọ èmi àti dókítà náà lájọ pàdé àwọn akin akẹ́bí wa mí ẹ̀ pàdé wọn lọ́la. Nàìjíríà ó da yóò dùn. Gbogbo kàn sígbò bá da tódò tàtẹ̀yìn àtàwa. Wọ́n ní fẹnikẹ́ni ní wa ṣàwátì. Mo dágbére wípé ó dàbọ̀.
12: West Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọgbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpè wa kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa.

ẹ kásán o. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dẹ́sẹ̀ ti gbọ̀ yín láti ìkànnì kọ̀ǹgàgbọ́nmàgbẹ́ Wells Radio 89.3 FM ti àkàlẹ̀ sópópónà Láàfin Avenue Olúyọlé Estate Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ló níròyìn yín ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè yìí wọ́n ṣàfikún òpin ìdáàbòbò òfin ẹgbà eléyìí tó ní í ṣe pẹ̀lú àkójọpọ̀ àlàyé ìfitónilétí tako àwọn ìṣòro eléyìí tó bá ń ṣẹyọ lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ààbò afẹ́fẹ́. Mákindé lè darapọ̀ mọ́ eré ìje ipò ààrẹ tọdún 2027 lọ́la òde yìí. Orílẹ̀-èdè Ghana yóò lọ kó àwọn ará ìlú rẹ̀ kúrò nílùú South Africa lórí ìwọ́de lòdì sí àwọn àjèjì. Trump ti ṣe ìlérí láti mú kí ààrẹ Chinese kó sí China sílẹ̀ níbi àpérò eléyìí tí wọ́n fẹ́ ṣe. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé Tinubu ti ṣàtìlẹ́yìn fún ìdúnàdúrà Nàìjíríà láti gba àlejò ayẹyẹ àmì ẹ̀yẹ fún àjọ CAF tó jẹ́ tọdún 2026 yìí. Ní báyìí ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Alága ìgbìmọ̀ ilé aṣòfin lórí ìmọ̀ ẹ̀rọ ayélujára ICT tó fi mọ́ ààbò orí afẹ́fẹ́ Sẹ́nítọ̀ Àfọlábí Salisu tinú ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́ APC nípínlẹ̀ Ogun ló ti sọ̀rọ̀ lórí akitiyan eléyìí ti ń lọ lọ́wọ́ lórí àtúngbéyẹ̀wò ìwé òfin ìdáàbòbò ẹgbà ti àkójọpọ̀ àlàyé àti ìfitónilétí iyún òfin NDP tọdún 2023 láti ṣe ohun tó yẹ lórí àwọn ìdókòókò eléyìí tó bá ń ṣẹyọ pẹ̀lú ìtẹ̀síwájú lórí ìmọ̀ ẹ̀rọ. Salisu sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ nílùú Àbújá níbi ìfilọ́lẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ mẹ́ta lórí ìgbéròkè ohun tó ní í ṣe pẹ̀lú ààbò àkójọpọ̀ iṣẹ́ ìwádìí àti àlàyé tó fi mọ àpapọ̀ ìgbìmọ̀ ilé aṣòfin tí wọ́n rí sí ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀rọ orí ayélujára pẹ̀lú àjọ tó ń rí sí ààbò àkójọpọ̀ àlàyé ìwádìí àti ìfitónilétí iyún àjọ NDPC tó fi mọ́ àwọn alábàáṣepọ̀ ìdàgbàsókè ti ampersand. Wọ́n sọ̀rọ̀ lórí pé láti ìgbà tí òfin náà ti jẹ́ gbígbà wọlé lọ́dún 2023 àwọn iṣẹ́ ìdàgbàsókè ọ̀tún ló ti ń jẹyọ bí ìmọ̀ ọ̀tún tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ AI àti àpérò àjọ àgbáyé lórí ìrúfin orí ayélujára. Alága ìgbìmọ̀ ilé aṣojú-ṣòfin lórí ìmọ̀ ẹ̀rọ ayélujára tó fi mọ́ ààbò orí afẹ́fẹ́ ọ̀nàrẹ́bù Stanley Ọlajide ó sọ̀rọ̀ lórí ibi kìíní ọ̀hún bó ti ṣe di wúrà àti bí ICT tó kàn fún Nàìjíríà kò ṣe ní dá lórí epo mọ́ ṣùgbọ́n lórí ìgbésẹ̀ náà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ló ṣeéṣe kó kéde ìpinnu rẹ̀ láti díje dupò ààrẹ lákòókò ìwọ́de eléyìí tí wọ́n ó ṣe ní gbọ̀ngàn Màpó nílùú Ìbàdàn lọ́la òde yìí. Ayẹyẹ ọ̀hún tí wọ́n pè ní ìwọ́de alápéjọpọ̀ ìṣọ̀kan nílùú Ìbàdàn tọdún 2026 ó ní wọ́n retí kó jẹ́ ibi tí Mákindé ó ti kéde ìpinnu rẹ̀ fún ipò ààrẹ lọ́dún 2027 tó fi mọ ṣíṣíṣọ lójú ìgbésẹ̀ tó ní í ṣe pẹ̀lú ìdarapọ̀ fìmọ̀sọ̀kanú ẹgbẹ́ láàrin ẹgbẹ́ òṣèlú Ọlábùradà PDP tó fi mọ ẹgbẹ́ òṣèlú ẹlẹ́gẹ̀ẹ́yún APM ní ìpínlẹ̀ yìí. Yàtọ̀ sí ọ̀rọ̀ ìkéde ìfẹ́ rẹ̀ lórí ipò ààrẹ, wọ́n tún retí wípé kí Mákindé kó ṣàfihàn àwọn olùdíje fún ipò lábẹ́ àsíá ẹgbẹ́ ẹlẹ́.

nkan kan ba sa fe se o di gba ti won ba to dele ijosin ti won ti bojise olohun oba yen so e ki won to mo pe awon ma gbe igese won ni gege bi omo kini na mo nse awon to je pe o ma nbi awon nu amo awon o rogbon dasi to je pe ki mama awon to gbe igbese kan won gbodo dodo pastor pastor gbodo so pe bayi ni to ba ti fe se nkan kan ti won ba ti ni ko so na nbe mama awon o ni se o nigba yen ta won ti da mo won ma ba won so ro pe ma mi se gbugbo kan gan le gbodo ma gbe lo sile ijo se yen le da se nkan ni mama awon asa so pe rara o gbugbo nkan to kan bayi ka won ma fi ona ti won lolorun oba lowo lo kan nigba ti aburo awon to wa pa tohun na to nroko to tin lo si pe boya o ma pari secondary school boya tori pe ko fi be si itoju pupo mama awon na ni won se gbugbo awon melebi baba awon gan won ori ti won ro mama awon sa n tiraka ni won ba ti won le se boya tori pe owo opo ta ko ti eya ya won baburu awon se lo bo sowo enikan to je wi pe o fun loyun eru wa n ba ti wa wale soro pe ohun ma loyun kan ka mo ti wa mo ki asiri to tu ki gbogbo awon to mo ka awon to mo ki iya awon gan to mo yin arabirin ta soro won yi won ni ki gbogbo awon mejeji to mo omo yi ti lo gbe nkan je to je pe o fe yo oyun to wa nu e ibi pe ti n lo nu mole to n suku to n se lawon bandi e ki lo se ibe lawon ti wa mo npe o aburu awon loyun e to wa loogun eni to fun loyun na lo loogun fun o to fi di pe boya won ti fe yo oyun na gbogbo ba won se fe bere lowo e pe ta leni na o pe ka won ti emeni na sese ni to je npe o wa loju pe yo ku to ni tole to n lo nu mole lo fe salaye fun won won ni aburu awon yen o sa ri alaye yen se titi to fi di pe o je irora yen ka won to te de pe boya won ma gbe ledele iwosan o ti file sasobora wale kini yen si ma n dun won titi de nitori wipe ko si enikan ta won le lo ble mu pe aiwo lo se o enikan bayi lo se o pe awon o ri enikan kan ta won ti e le mu pe ohun lo se ise yen eni to de se ise yen fun aburo awon yo mo yo fanda kiri bayi o ti o si ofin kankan to mu tori iwa kalowu amo ko se enikan kan to gbon tolorun oba o emi mo n pe ko si kankan te yan ba se ni ile aye ti o ni je iya re ohun na yo kun ti e n waju wọ́n ṣáà ní báwọn ṣe pọn ẹyọkan lọ́wọ́ màmá àwọn nìyẹn nígbà tí ọ̀rọ̀ tàbúrò wọn ti ṣe díẹ̀ táfẹ́fẹ́ ti fẹ́ làwọn ṣáà lọ bá màmá àwọn wípé àwọn ti ka secondary school ti ṣe díẹ̀ náà ṣáwọn ò ní lọ sí àwọn fẹ́ kàwé sí ni màmá àwọn bá wá sọ fáwọn wípé àwọn ti lọ gbàdúrà sí wọ́n ní wípé iṣẹ́ ọwọ́ làwọn máa ṣe táwọn fi máa là táwọn fi máa lù nílé ayé làwọn bá ti tọ́sẹ́kẹ̀ làwọn fojú gbà pé níbo nìyẹn àwọn fẹ́ kàwé ń tòun o ìyá òun ní òun ò ní kó mọ́ kàwé àmọ́ gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ fáwọn nílé ìjọsìn wípé iṣẹ́ ọwọ́ làwọn máa ṣe táwọn fi máa dẹni gíga ọ̀rọ̀ yẹn ṣáà wà lọ́kàn wọn àwọn ṣáà bínú kúrò lé lọ́jọ́ náà táwọn rò pé irú ọ̀rọ̀ wo nìyẹn àwọn fẹ́ kàwé nkankan àmọ́ màmá àwọn ní dandan àwọn gbọ́dọ̀ lọ ṣiṣẹ́ bóyá kó kọ́kọ́ kọ́ṣẹ́ ọwọ́ náà kó tó lọ síléèwé ó wá ní arákùnrin kan ládùúgbò yẹn tó jẹ́ pé òun náà gbalé àmọ́ òun ti ń ṣiṣẹ́ ó ti níṣẹ́ tó ń ṣe kò ó máa ó ju àwọn lọ ó máa gbà tó bíi ọdún mẹ́wàá lọ sókè lọ́wọ́ àwọn wọ́n ṣà níbi táwọn ti ń fapá jánu táwọn ti ń ṣe ìrọ̀lẹ́ nígbà yẹn òun ṣà ń bọ̀ láti ibi ṣẹlẹ̀ wọ́n á pẹ̀ wọ́n pẹ́ àkíní kan tó ṣẹlẹ̀ kí ló ṣe ibo ló ń lọ wọ́n ní ìgbà tó jẹ́ pé àwọn ti máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ tó ti máa ń advice àwọn nkankan ìgbà tí tàbúrò àwọn ti ẹ̀ṣẹlẹ̀ yẹn gan òun ni ó wà lára àwọn tí wọ́n jọ gbé àbúrò wọn lọ sí ilé ìwòsàn kó tó di pé ọmọ yẹn kú ó ṣàṣe gbogbo pẹ́pẹ́ fúru àtìgbà yẹn ló ti ń súnmọ́ àwọn tó jẹ́ pé àwọn ti jẹ́

ọkọ níbi ẹgbẹ títì nkan kan ni àmọ àwọn ò mà lówó tó fi máa ráhùn lọ sí àwọn aládàá yẹn ó ṣáà ní kọmọ wọrí arákùnrin yẹn ló lọ bá àwọn wá ibì kan táwọn ti lè lọ kọṣẹ yẹn ó sì sanwó iṣẹ yẹn tó ní pé kí màmá àwọn má ṣèyọnu báwọn ṣe de èrò ibi ẹni tó ń kọṣẹ níbi iléeṣẹ irun ńlá kan tó jẹ pé kò súnmọ ọdọ wọn àmọ kò fi bẹẹ jìnà kódà gan-an ló tún máa ràn wọn lọ́wọ́ ló máa fún bí ọjọ́ tí kò bá sówó ọkọ̀ àbí owó tó fi máa jẹun wọ́n ṣàní láti gbà yẹn lárákùnrin yẹn ti ń ran àwọn lọ́wọ́.

0: E ka san. E ka san o. E ti wole o. Agbo yin. Ki oruko yin?
1: Oruko mi ni Omolara Tologun.
0: E ka bo.
1: Bi se mo pe awon Yoruba ma npa owe wi pe okunrin ti ba gbe ile ti awo e ba ko mi mo lati pari owo yen won sa ma pa boya okunrin yen ni awon ore kan to si ni ile pe a ile
0: awo ti wa soro si leti
1: kan ti soro si leti o le je nkan to fa ni yen bo uma yen ma pada accept fun na ni tori eyan abi kan koko rin tele ko ma di pe awon yen ma ka fun won pe a won e mo won ni mo nkan to wa ni di a ma ni o fe nikan o se o tun fe nkan to sele abi to go ma
0: se gan ni adupe ma Eseun. Egbo ati wadada to pe wa nsi yi won ni wi pe won powe kan won ni okunrin to ba gbe leye ti yawo re ko pe o se ko je pe arakunrin yi o boyo joko tu wa daro ni abi boya won kankan eyan kankan tin kun si leti pe o se wa je pe o lo gbe ile ti yawo re ko o le je nkan to nsele niyan tarakunrin yen fi so npe ohun o le se be mo e ka san e ka san sa o ki loruko yin ati bi te tin pe wa e ka bo sa ijo e ba wa da si o okunrin ni yin e ba wa da soro yi
1: ti mo fẹ́ dá sí pé kí ọkùnrin yẹn ó tẹ̀lé wọn lọ nígbà tí òun ò sì kàn lé tó dé pé ilé ìwé rẹ́ǹtì ní.
0: Ìpè yẹn ti ó ti re àgbọn yín dáadáa ẹ dákun ẹgbìyànjú ẹ ti pè wá padà 0916-893-1000 0916-893-1000 ẹ tún lè pe 0911-3-4-8-9-3. Ẹ ká san sáà, òkè lórúkọ yín àti ibi tẹ̀ tí ń pè wá. Ẹ káàbọ̀ owó ìjọba wà dá sọ̀rọ̀.
2: Ìpẹ́jọ́ mi máa sọ ní wípé ọkùnrin kan ni bóyá ọmọ ọ̀rẹ́ bóyá wọ́n ti sọ̀rọ̀.
0: Wọ́n ti sọ̀rọ̀.
2: Ṣé báwo ló ti máa rí lọ ibi ó kú lọ wà á máa lọ sílé bí ìyàwó ẹ obìnrin mi jẹ́ wa sọ pé oríṣiríṣi nǹkan tó yá wa máa ṣe máa gba ẹ̀wù bóyá nǹkan tó tọkùnrin yẹn rò nìyẹn.
0: À ń gbọ́ yín o. Kí lẹ́yìn wá lérò parábìnrin yẹn lè ṣe báyìí?
2: Ó máa fara mọ́ náà ni ó máa lọ gbá léèdì ó máa tẹ̀lé lọ́ọ̀ ẹ̀ ó máa tẹ̀lé ọpọ̀ ẹ̀ náà lọ ni.
0: Ẹ ṣe gan ni adúpẹ́ sà. Ẹ ká san o.
3: Ẹ ká san.
0: Kí ló orúkọ yín àti ibi tẹ ti ń pè wá?
3: Abdulrahim ló fi àtòkè àbí.
0: Ẹ káàbọ̀ ẹjọ́ sá ẹ bá wa dá sọ́rọ̀ yìí.
3: Ẹ sọ fún màá yẹn. Ó gbọ́rọ̀ tó gbọ́n tí ọkọ̀ ẹ̀tọ́ tẹ̀ rí yẹn. Ẹni tó gbọ́rọ̀ sí lẹ́nu. Wọ́n wá fi kókó gbẹ̀rù tí sẹ́kìlà sínú ilé yẹn kọ́kọ́ kúrò bẹ́ẹ̀ kọ́kọ́ lọ síbi tí wọ́n bá rẹ́ǹtì. Sọ́dà a lè ní peaceful home. Bísí wà tó bẹ́ẹ̀ ni pé torí bí ó ti bí àjọ ẹ ti ń bọ̀. Kó ti ń bọ̀ kò dẹ̀ lẹ́nì kankan ọlọ́run kan ló ní. Gẹ́gẹ́ ọlọ́run kan ló ní. Ẹni kó gbọ́rọ̀ sí ẹni yẹn lẹ́nu.
0: Sọ gbọ́rọ̀ sí arákùnrin yẹn lẹ́nu.
3: Kó pọ̀ sọkùnrin ọkùnrin lẹ́nu. Àwọn kan sọ́kìlà sínú ilé yẹn kọ́kọ́ kúrò bẹ̀.
0: Kọ́ lọ sí ibi
3: tó lóun fẹ́ owó tó máa ti ń san mẹ́yẹn kọ́ máa fi san owó tí wọ́n bá gbà tó ti ẹ̀kọ́ rẹ̀ a lè lè fi kúrò
0: ṣe gbọ́. Ẹ ṣe gan ni adúpẹ́ sà ẹ ṣeun gan ni. Ní nọ́mbà tẹ́ ẹ lè pè wá sí 0916-893-1000 tàbí ẹ jẹ́ ká mú pè yìí ẹ ká san o.
4: Hello, ma. Ẹ ká san máa.
0: Ẹ ká san máa, Mr. Akinola. Ẹ káàbọ̀ máa. Ẹ jẹ́ bá wa dá sọ̀rọ̀ yìí.
4: Yes, ma. Ẹ wọ ọ̀rọ̀ làwọn tó ti sọ ọ̀rọ̀ ti sọ síwájú. Kó torí ìtẹríba náà ni pé kéèyàn gbọ́rọ̀ sọkọ yàn lẹ́nu. Kó gbọ́rọ̀ sí wọn sọkùnrin yẹn lẹ́nu. Ọkùnrin yẹn gan lè fẹ́ fi dán òde. Àwọn fámílì ọkọ mọ̀. Ó lè dán àwọn fámílì ọkọ lánìí ṣe fẹ́ lọ kó tìyàwó pé ṣé ó mọ̀ọ́rọ́ obìnrin. ọ̀tọ̀ fún ọba àgbàdé náà ni ọkùnrin yẹn sì lè gbọ́ sí obìnrin yẹn lẹ́nu tó bá yàtọ̀ kọ́kọ́ bọ́rọ̀ sọkùnrin yẹn lẹ́nu ná kọ́ má yẹ kó máa ti gbogbo gbàgbà ìlú ti ṣe tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà kán gbọ́ kán sì lọ ná so ọkọ yẹn gan lè fẹ́ fi mọ ìwà wọn ṣe mọ̀ káwọn obìnrin náà ń gbà mí pé tó ń bá kó lọ sí ẹgbẹ́ ìpòyìnbó máa wú dà nìyẹn kó farabalẹ̀ kán gbọ́ kán gbọ́ ẹ máa bẹ́ tó
0: pọ̀ máa dúpẹ́
5: àwọn ènìyàn ti sọ̀rọ̀ earlier.
0: ṣé mr gbọ́láhàn nìyẹn.
5: yẹ gbọ́láhàn
0: yẹn. ẹ káàbọ̀.
5: ẹ káàsán.
0: yẹ sà.
5: ẹ pẹ̀tọ̀. kó kí obìnrin yẹn ṣàkíyèsí pé ṣé máa yí lọ́gbọ̀ òun dénúdénú. ó ṣì wà ní dáadáa. jẹ́n kó kọ́ lọ rẹ́ǹtì lé. jẹ́n sọ bóyá kó máa fọ̀rọ̀ ẹ lọ. ẹ mọ ọba mi kéèyàn máa fọ̀rọ̀ sọ ọ̀rẹ́ ọ̀rẹ́ yẹn tó bá yàn gidi gan àwọn ọ̀rẹ́ ọ̀ family ló sọ̀rọ̀ fún àwọn ló fúnná ìdí
0: àti kọ́má tẹ̀lé tó ń pa ẹ̀ lọ torí ẹni tó ti gbà tẹ́lẹ̀ tó ti ẹ̀ ti ń ra nǹkan síbẹ̀.
5: kó ẹmọ ọ̀rẹ́ má ṣèyàn lọ family má ṣèyàn lọ́nà bọ̀ kó tí wúmà yẹn ṣe find it special love òun dé ní tó bá lọ́bẹ̀ dé ní kó tẹ̀lé lọ.
0: ẹ ṣe gan ni adúpẹ́ ẹgbọ́n tí gbogbo àwọn èèyàn mi dáadáa tí wọ́n ti bá mi dá sétọ̀ lẹ́ọ̀sán yẹn ẹgbọ́n tí wọ́n sọ wọ́n ní wípé kí ọ̀pọ̀lọpọ̀ nù wọn náà lọ sọ wípé kárábìnrin yẹn kọ́ tẹ̀lé arákùnrin yẹn kan tó sọ torí ẹnìkan náà tún sọ pé ó lè ṣeé ṣe kó jẹ́ pé ó fẹ́ fi dán wọn wò ni ìsàwọ́láwọ̀n náà tún wá sọ nǹkan tó jẹ́ pé ó ṣe pàtàkì náà pé kí wọ́n wo sàkun ẹ̀dá rẹ̀ ṣé lóòótọ́ ni párákùnrin yìí fẹ́ ràn àwọn kan tó lọ. bàbá wa dada kan náà tún wá sọ nǹkan kan tèmi náà tún wá rí tí mo rí mú ń bẹ̀ tó sọ wípé gbogbo nǹkan tí wọ́n ti rà síbẹ̀ yẹn ẹ̀wọ́ ó ṣeé ṣe kán jẹ́ pé wọ́n kò ẹ̀kọ́ lọ síbi tí wọ́n ti fẹ́ tún wá gbà. ẹ káàsán.
6: ẹlẹ́ ọkàsì.
0: ẹ káàsán máa o kí orúkọ yín wà tíbi tẹ̀ sí pé
6: wà. ìṣẹ́ láìpẹ́ ni má tó lódo. ìṣẹ́ láìpẹ́ ni má tó lódo. ẹ wo kò sátòwí aṣọ. nínú àyẹ̀ máa gbà náà. ó máa lọ gbalẹ̀ mi. kò sọ fún mi tó máa sọ tó máa tẹ̀lé bẹ́ẹ̀ ni. tó gbà tẹ̀lé kò tí fọ̀rọ̀ lọ ní ti fọ̀rọ̀ lọ. kò ro dáadáa ló sọ pé àwọn jọ ni. kò sọ fún mi tó bọ́ sí ibùdó wọn ni gbá.
0: èyí tí wọ́n ń bí arábìnrin yìí nú jù ẹ̀ ni wípé ẹ̀ ń gbà tí ẹ sọ ń pé a gbalé ìwọ kẹrẹ owó tó wà lọ́wọ́ rẹ̀ ò fi bẹ́ẹ̀ tó ìwọ ló tún sọ pé òun ó tù ú mówó wá tí ó fi kun tóun wá ń wò ó pé ilé ló wà jẹranjẹran kalẹ̀ tí ò nílò pé a sanwó fẹ́nìkankan tó tún ní kí n tún mówó wá tá a tún fi kún owó tá a fi gbalé ìyẹn ló wá di nǹkan tó di wàhálà táwọn náà fi pé àwọn ò ní í gbà síbí òwò ló ò ní í gbọ́ ni èmi gan ò ní í gbà torí mi tiẹ̀ lówó kankan tí ń fún yàn kan pé a tún fi lọ gbalé ńgbà tí ilé wà ńlẹ̀. àwọn bí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe pè wá sí yìí ṣe sọ wípé arábìnrin yìí máa padà gbà náà ni àmọ́ ní gbígbà tó tún fẹ́ gbà ké wá ṣe pé bóyá ọkọ ìyàwó fẹ́ ṣàyàgbàgbà pé ńgbà tó ti sọ pé òun ni ó lọ òun fẹ́ gbalé ni kése pé bóyá ó fẹ́ lọ dàgbà ó tún ní arábìnrin yìí ó tún mú nǹkan wá tí ó fi kún owó táwọn ó fi lọ gbalé. tàbí kẹ́ ẹ pé 0911-3-4-8-9-3 sẹ́yìn lérò pé kí arábìnrin yẹn gbà ńgbà tó bá ti gbà kán tún wá kówó díẹ̀ fún tí ó fi kówó tó wà lọ́wọ́ rẹ̀ tí wọ́n fi lọ gbalé lẹ́yìn gbogbo ìnáwó tí wọ́n ti ná sílé.

àwọn tá a bá wo sàkún ọ̀rọ̀ yẹn náà ṣàṣà ló ní ọkùnrin tó jẹ́ pé yóò fẹ́ gbárò ẹ̀ pé bóyá ilé tíyàwó òun kọ́ lòun wá lọ gbé torí oúnjẹ wájú oúnjẹ àjọ oúnjẹ yìí ń da sọ ni ẹ tí ò bá ṣe ọ̀rọ̀ ìní ó lè jọ́la kéèyàn kan fi bu gbogbo nǹkan yẹn náà lèmi náà lérò pé bóyá wọ́n rò pọ̀ àti àwọn nǹkan tí àwọn kan tí wọ́n ti máa kùn sí wọn létí bí oyin. Àmọ́ ibi tí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ yìí sọ ọ̀rọ̀ yìí sí ẹni tó lọ̀rọ̀ báyìí gbogbo ẹ̀ ni wọ́n ń gbọ́ wípé ẹnìkan tiẹ̀ sọ pé ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n fẹ́ fi dán wọn wò ni bó bá tiẹ̀ ń ṣe yẹn ìkòsí náà ni wọ́n á fẹ́ fi mọ̀ pé bóyá yóò jẹ pé táwọn bá kó lọ síbẹ̀ yóò mọ ṣe fìrí kankan yóò mọ gupa yóò mọ rúṣẹ̀. Ọlọ́run bá ṣàánú wa ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lógún. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi gbé tò ní ọ̀sán yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi dá sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi fetí gbéyàwó ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tó jẹ́ pé gbogbo ìgbà tá a bá ti gbọ́rọ̀ wá sórí afẹ́fẹ́ lẹ máa ń bá wa dá sí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo yín. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba náà o ọba adẹ́dà àṣẹ̀dá Ọlọ́run ọba tó tún lè jẹ́ pé a tù ú jọ sọ pé a fẹ́ gbétò kalẹ̀ lónìí a fẹ́ sọ̀rọ̀ abẹ́ ẹ fẹ́ bá wa dá sọ̀rọ̀. A dúpẹ́ kẹ́ òkun lọ́dọ̀ bàbá yẹn torí wípé òun lọ́ba láíláí òun lọ́ba tó ń fún wa lára òun lọ́ba tó ń jẹ́ ká mọ́ dára òun lọ́ba ló ń fún wa láyọ̀yọ̀ òun lọ́ba tí ò jẹ́ ká dẹni àkọlẹ̀ bò ẹ ojoojúmọ́ náà lámọ̀ dúpẹ́ o. Gbogbo tẹ bá fẹ́ ṣonígbọ̀wọ́ wa lórí kankan náà àwọn ètò tá à ń gbé sórí afẹ́fẹ́ lórí ìkànnì wa níbí tàbí ẹ fẹ́ ṣe ìpolówó ọjà kan tàbí òmíràn torí pé ìpolówó ọjà báyìí ni àgúnmu ayé ṣí sílẹ̀ fún yín o gbangba báyìí ni ilẹ̀kùn wá wà ṣíṣí ilẹ̀ láti gba àwọn ìpolówó ọjà yẹn tàbí ẹ fẹ́ ṣonígbọ̀wọ́ wa ni lówó tí ò gani lára rárá. Ẹ kàn sí wa ní olú-iléeṣẹ́ wa ní Welsh Radio 89.3 FM tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue ní Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn. Ẹ má gbàgbé pé ní dédé aago kan ọ̀sán ní gbogbo ọjọ́rú ọjọ́ Wednesday lẹ máa pàdé èmi ọmọ yín olólùfẹ́ yín Ọláwùnmí Ọmọláyọ kan ara wọn ní ilé Ọ̀dẹ́bọ̀dé lórí ètò ẹ̀dùn ọkàn lórí ìkànnì kànga gbọ́n magbẹ̀ Welsh Radio 89.3 FM your preferred wholesome radio. Kí tó máa lọ ojoojúmọ́ ni máa ń sọ ẹ má jẹ́ ká fi wàdùwàdù rédà lórí ìkọ́ ẹ jẹ́ ká gbéjẹ́ forí orí ló mọ lọ́la èyí ló mẹni tó máa di ọlọ́rọ̀ lọ́la ẹ jẹ́ ká tẹpámọ́ṣẹ́ wa ẹ jẹ́ ká mádùúrà lókùnkúndùn ẹ ká sì mọ́ mú nǹkan oníkan mọ́ ti wa dájúdájú ohun gbogbo tí ò pọ̀ lónìí wo nǹkan tí ò tó ó ń bọ̀ wá ṣẹ́kù. Ọlọ́run ọba tó ń ṣe bẹ̀ kò tí ì kú òǹdí àrò dandan ni á jẹ gbogbo nǹkan tó yẹ ká jẹ lọ́nà tó tọ́ láṣẹ ìdùmàrè. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ gbogbo ẹ̀yìn ara lé ire àti ayọ̀ náà láti fi pàdé o ire o.

0: Ọlọ́run ló ké ìbà rẹ, ìbà bàbá aláìní bàbá. Ọlọ́run bàbá ti ń ṣe ọlá bó ṣe wù ú. Ọlọ́run tó ń dákẹ́ ó sì ń dájọ́. Ó ń bẹ lókè ń wo gbogbo wa bá a ti ń ṣe. Ẹyin ò bá a ti ń ṣe bó ṣe wù wá. Àbí àbá ṣe lọ́nà tó gbà tẹ lọ́rùn ó ṣà ń wò wá náà ni. Ìgbà míì a tún wò wá pé ẹ ṣàjẹ́ ń filẹ̀. Ṣùgbọ́n kò ti torí ẹ̀ kó kàánú rẹ̀ kúrò lórí ọmọ ènìyàn. Torí ẹ̀ ni èrò rẹ̀ fi máa ń bà mí ní gbogbo ìgbà. Nítorí pé wọ́n á ní pé a rọ̀jò síbì kan adábì kan sí ni. Kò ní sọ pé yẹn òbí leléyìí kó mọ́ rọ̀jò fún rárá. A rọ̀ káàkiri àgbáyé ni. Nítorí náà ẹni bá sọ pé Ọlọ́run ò sí ṣe ẹ̀ ti mọ̀ pé ẹni ọ̀hún ìyẹn ní látìláwọ̀ pé bó wa ni tí ń ṣe wá jẹ́.
1: Àwọn nìkan ní ọwọ́n ní planet ara wọn ṣì ń yáyé ọjà wà láàyè.
0: Torí pé bó nìyẹn ó ti rí pé mo sùn mo sì jí lóòótọ́ ìgbà tó sùn sóò mọ ohun tó ṣe ń lọ. Ṣé o mọ ohun tó wà lágbègbè rẹ? Ọ̀tá tó ti ẹ̀rọ bóun sá fún gan látijọ́ yìí nígbà tó sùn ó mọ̀ bóyá òun gangan ló ń wò ó. Ọlọ́run ọ̀rọ̀ rẹ ẹ̀rù rẹ tó bà ẹ̀rù rẹ tó bà. Bí mo ti fẹ́ wọlé lọ́wọ́ ọ̀sán yìí bí kí n ṣáà mọ wò rárá kí n wá mọ wò pé bàbá dáadáa ìwọ ló ṣe èyí tó. Àní mo rí àrà tí bàbá yẹn tún dá nínú ayé èèyàn kan lọ́sẹ̀ tó kọjá. Ẹni iṣẹ́ àwò ṣe mọ̀ pé Ọlọ́run á wò á dìdí ṣàánú èèyàn kan. A sì wọ ẹlòmíì á wò pé bó bá ṣe ń gbàdúrà fáànú.
1: Náà ó ti sọ náà ni bó o máa ṣàánú fẹ́ni tó ń ṣàánú fún.
0: Bẹ́ẹ̀ni a sì wò pé kò ṣe pé ìfẹ́ ṣàánú rẹ̀ ṣùgbọ́n kò tí ì tó àsìkò. Ẹ̀yin ò níṣe ni mo rí gbogbo tẹ́lòmíì sunkún gbàdúrà fún. Ọ̀fẹ́ lọ́fẹ́ lọ́mi bàbá yẹn sì ṣe fẹ́yàn kan tí mo mọ̀ lọ́sẹ̀ tó kọjá. Mo
1: àwọn
0: pé Ọlọ́run Elédùà àmọ̀ tó bí ẹ lọ́jọ́ pé ẹni tó ṣe nǹkan báyìí fún humanly speaking àwọn pé eléyìí ò ní wà tó bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run kò kú kan gbogbo yẹn. Gbogbo yẹn ò kan ni tó bá ní òun ó ṣe ni ó ṣe. Kábíyèsí rẹ̀ Elédùmarè bàbá mi àjíkí àjíkí àjíkẹ́ àjímọ̀ gbóríyìn fún lójoojúmọ́. Lórúkọ bàbá yẹn náà mo fi wá kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ohun obìnrin lórí ìkànnì wells radio 89.3 FM ìkànnì kànga agbọ́mọgbẹ́. Wọ́n á tún máa wọ́n pọ́wọ́ wò ó tún ní orí ohun tí ayé ọkọ rẹ̀ gbé wọlé lọ́sàn-án tèní. Ṣé ẹ rí ó máa ń tọ́ka pé àjọ tó níròónú nígbà míì kájọ ronú jinlẹ̀ pé ipò tá a wà yìí kò má ṣe pa àmọ́ ṣe o kò ó ṣe pé àwa náà ó ní nǹkan bàbàrà tá a gbé fún àánú la rí gbà. Gbogbo ẹ̀yin tẹ bá sì rí àánú gbà níbi gbogbo ibi tí ẹ bá ti ń gbóhùn wa mo fẹ́ kí ẹ sáré lo àsìkò yìí láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí ẹ rí àánú gbà. Ó yá lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ohun obìnrin lórí ìkànnì west radio 89.3 FM ìkànnì kànga agbọ́mọgbẹ́. Ẹ ti mọ̀ pé tó bá ti lọ́jọ́ Wednesday báyìí tí aago méjì bá ti rókè báyìí ohun aláyọ̀ yín àwa aláyọ̀ yín lẹ́ẹ̀mọ́ gbó lórí afẹ́fẹ́ o. Ibo ni kinní ọ̀hún ka yín mọ́ bí ọ̀rẹ́ mi ti mọ́ sọ wo bí tó bá ka yín mọ́ ẹ̀yìn òkè o. Nítorí pé lénìí yìí àtùjọ ṣètò ni ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ pé kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó máa ń gbọ́ wa lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ̀yin o kí n sọ pé ẹ ṣe àtàwọn tí máa ń pè wá wọlé tó máa ń bu omi ọgbọ́n mu fáwa náà padà àdúpẹ́ lọ́wọ́ yín. Ṣé wá rí lọ́sàn-án tì ní ẹ mọ̀ dáadáa o ẹ̀jẹ̀ àtúnjọṣe kíni ẹ̀jẹ̀ àjọṣetò lénìí ó kọ́ tèmi ò yípadà ò tèmi tọ́pẹ́ akin kò lé ẹ̀ aya akin ló ń sọ pé ṣàlàáfíà ni mo bá a yín o queen mother mi ń bẹ àyín níbi tó ṣe pé àwọn gan náà ọ̀tún ọ̀tún lọ́jọ́ yẹn ṣàmọ́ pé kò sárúgbó nàìjíríà.
1: Ó náà mo sọ
0: ojúmọ́ náà ṣàmọ́ ń dá mi lọ́rùn inú mi máa ń dùn àdá ọlá plenty náà tètí rẹ tó bá ti ń lọ kò bá ń bọ̀ lẹ̀ olódòdó ẹ̀yẹ ló gbé wálé mi. Òun náà bẹ àyín kódà tó má ṣì ní kí wá ló dé wọ́n sì máa sọ pé kò sówó ń lè
1: wọ́n mọ̀
0: mú sí wa lára jàre kí mọ̀dẹ̀ dákọ̀ ẹ̀ bá kí àwọn aráalé o.
2: Ẹ káàsán ẹ̀yin olólùfẹ́ wa níbi gbogbo ti atẹ́gùn ètò yìí fẹ́ sí ní ọ̀sán yìí àkì yín wípé a kù dédé ìwò yìí a tuntun ti dé ẹjẹ́ kájọ ṣètò ní ọ̀sán tòní bẹ́ẹ̀ ṣe máa ń bá wa ṣe ẹ̀yin náà lẹ máa ń gbé wa ní àrùgẹ tí ó fi ṣe é ṣe fún wa a tún ti dé ẹjẹ́ kájọ ṣètò. Orúkọ tèmi ni Elúdìípò Olúwakẹ́mi Queen Mother.
0: Màmá mi Ayọ́ngẹ̀. Oya olododo eye ba ki awon ara le
1: aki gbogbo eyin ololufe ikoni koga gun ma gbe eyin ololufe eto ohun obirin ni osan yan kin pe ka san sarafi ale wa se dada la ba yin wo yi jejo na la so npe ti di ose to nbo ire ati ayo na la fi pade awa na re o ati de ba se nde ati ti de ba yin lalejo e ope pataki fo olorun oba tu ba wa da po loni ka tu jo se o ba se man se yo dun kankan o kan si uruko temi o yi pada olaun mi omo laye kwa yawo ni ile odebodi mo ki wi pe e wa nkan fidile e fidile nkan e ja jo se
0: o se won la plenty mi emi a ma so lo so se npe ki le duro se ganan te ti wa polowo oja yin lori ikanni Wells Radio ejemo ko gbun te ba n tabo wa lati wa polowo re lori ikanni tia tia.

0: tó bá rí bẹ́ẹ̀ jẹ́ kíkí kábọ̀ lẹ́ẹ̀kan sí lórúkọ lọ́wọ́ bọ́tìmí fún sáà tí àwà yìí bàbá henry bàbá jẹ́jẹ́ bá ń gbọ́ jẹ́jẹ́ lọmọ ọlọ́run ohun tiwọn ṣe wá rí lẹ́ni abala méjìlá pin ètò yìí sí abala àkọ́kọ́ láàfin sáré wo bó ti ń lọ gangan ní orílẹ̀-èdè wa nàìjíríà ṣe rí ìròyìn méjì tó ṣe gbòógì ló jáde níbi ọ̀sẹ̀ tó kọjá mọ́ ọ̀sẹ̀ yìí tó sì ń ká èmi ganan lára ṣùgbọ́n mi ìfẹ́ ká lọ síbi alákọ̀ọ́kọ́ nítorí pé ó ti fẹ́ di lemọ́lemọ́ mo wá wò ká wulẹ̀ lọ síbi ẹlẹ́ẹ̀kejì nítorí pé ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn ìyẹn gangan ló wá fi ló kó gbogbo tí ó bá alákọ̀ọ́kọ́ mu ló kó papọ̀ alákọ̀ọ́kọ́ yín kàn ra sọ lérè fè é gbogbo wa la gbọ́ pé ètò àwọn ọmọ wa tó ṣe jáàmbù wọn rìsọ́ọ̀tì wọn ti jáde a rí báwọn ọmọ òun ṣe yege tó bí mo ti sọ ó ti yé eyín báwọn ẹyin wa ti ni pé a rí pé ní àárín ìgbà kan wọn bá níyàn ṣe jáàmbù ó ní àwọn skọ ta máa ń gbọ́ so that tí skọ yẹn bá ti jáde ó ní yunifásitì máa gbé lé gbèdéke pé báyìí báyìí làwọn ó gbà ṣùgbọ́n nígbà tí gbogbo ẹ̀ sì wá rí bákan ẹ bá yẹ ká rí court of mark táwọn yunifásitì yẹn tí wọ́n sọ pé àwọn ó gbà lọ́dún yìí ṣé ló dàbí pé ṣéwèé tẹ táwọn eléyìí táwa kà làwọn ọmọ sí yìí náà kà ṣùgbọ́n ẹ mọ̀já lọ sápá abẹ ṣe wá rí ibi tí ìròyìn ẹlẹ́ẹ̀kejì tó wá jáde ọjọ́ ajé monday gangan leléyìí ti jáde ìyẹn mo fi wá hàn pé ó dà pé ibi tó ti wọ́ wá rè é ẹni ìṣíàwó ní ọjọ́ monday ní abala ètò ẹ̀kọ́ wa ti girama lórílẹ̀‐èdè wa nàìjíríà ìjọba àpapọ̀ ti sọ pé ṣe wá rí níbi tá a dé dúró yìí báyìí nǹkan báyìí láàmọ̀ ṣe o fún àwọn ọmọ girama tó bá àbí ọmọ akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ wọ iléèwé girama ó di dandan lá ká ṣe àyẹ̀wò pé ṣé o mọ́ lo oògùn olóró fọmọ secondary school ọmọ girama sọ́rọ̀ mi ti ń yẹ yìí bọ̀ ṣé ẹ ti rí ìdí tí mo fi sọ pé ká má wulẹ̀ lọ síbi alákọ̀ọ́kọ́ ká wá mu láti ibi pẹlẹbẹ wọn níbi pẹlẹbẹ nìyẹn ti ṣe kíni láti mọ́lẹ̀ jẹ ká wá mu ká wò pé tọ̀ gẹ́gẹ́ bí abiamọ gẹ́gẹ́ bí obìnrin ètò yìí sì ni ètò ohun obìnrin ni àwa sì ni wọ́n máa ń rí wa bíi pé àwa là ń dilé mú bọ́mọ bá ṣe dáadáa ní ti bàbá ẹ̀ bó bá kù díẹ̀ káàtó tàwọn obìnrin náà tì sí ẹ wá gbọ́ tó ń ṣẹlẹ̀ lágbo ètò ẹ̀kọ́ wa nígbà tí ìjọba wa sọ pé dandan lá ọmọ tó bá ti fẹ́ wọlé ilé ẹ̀kọ́ girama báyìí o tẹ́sítì pé ṣé o máa mu oògùn olóró là ó di dandan lágbo ṣe fáwọn
1: ọmọ
0: ìyẹn ló wá jẹ́ kí n wá jókòó kí n wo pé nígbà wo la dé ibi báyìí náà nítorí pé bàbá ní ká so one one two papọ̀ that is ká mú ẹni èjì ká so papọ̀ mọ́ra wọn ká lọ pọ̀ ó dàbí pé ó ti fẹ́ máa dàbí pé ibi tó ti wọ́ wá gangan wọ́n ní amúkún wọ́n ní wọ́n lẹ́rú ẹ̀ wọ́ olókè lẹ̀ ń wò ẹ wò sàlẹ̀ ṣé this move pé tíjọba wa gbé jáde pé gbogbo àwọn ọmọ tó bá fẹ́ máa ṣe tó bá fẹ́ wọ girama o wọ́n mọ̀ ṣe test drug test fún wọn yẹn oògùn àyẹ̀wò pé ṣé òun lò àbí ṣé òun ó wà nínú ẹ̀jẹ̀ rẹ oògùn olóró wọ́n fẹ́ ṣe fún wọn ṣé good move ní kápẹ́ láti fi reduce àwọn ọmọ kéékèèké tí wọ́n ń ṣiṣẹ́ láàbì yìí tàbí bí agbègbè wa ṣe ó ṣe àfihàn bí agbègbè wa ìyẹn society wa bó ti rí gangan lọ́wọ́lọ́wọ́ tí a wà yìí ìtàkùn fẹ́ sáré kọ́kọ́ sọ ní abala àkọ́kọ́ lórílẹ̀ ètò yìí lónìí náà ṣe sáré pọ́wọ́ ẹ̀rọ mú bá wa nítorí ẹ̀mọ ọ̀rọ̀ bá ti ka yàn láyà bó ni yóò ti sọ
1: ó tiẹ̀ ní agbára àmọ́ ohun tèmi wá ń wò ni wípé lóòótọ́ he speaks volume pé ó fi hàn ibi tá a ti gbé dé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àti pé bí gbogbo nǹkan tó jọ mọ́ àwọn ọmọ yìí ibi tó ti kí n má sọ pé ó bàjẹ́ ni kí n má lo
0: abiyamọ
1: níbi tó da dé kí n sọ bẹ́ẹ̀ torí tó bá ti di pé kán tó wọlé ìwé gan wọ́n ti ń ṣàyẹ̀wò fún wọn yìí ò túmọ̀ sí pé nǹkan ti ó ti bàjẹ́ jìnnà àmọ́ nǹkan tèmi wá apá ibi tèmi tún fẹ́ẹ́ fi wò ó rèé tí wọ́n bá ṣe àyẹ̀wò fún wọn kó ní pé bóyá àwọn tí wọ́n dáńtọ́ wọ́n wọlé ìwé ibi tán lọ gangan
0: ilé ìwé
1: gangan kan àwọn tó yẹ pé wọ́n ti gbà ń bẹ̀ tẹ́lẹ̀ nǹkan
0: kó tiẹ̀ tó di pa lọ bẹ̀ ń já kọ́kọ́ yanjú tó
1: torí gbogbo kan tó wà rọpọlọ mi nìyẹn ni pé ẹ mú àwọn kan ẹ fọ̀ wọ́n mọ́ pé ibi tán lọ ń kọ́

0: West Radio 89.3 FM Awani Baba.
1: Tẹ́ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ́ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ni kẹ́ máa bọ̀ o. Káfíńtì wa gbé tiyín lárugẹ. Owó owó ga jara lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀, iléeṣẹ́ ńláńlá àti kéékèèké, ẹ̀yin ilé ìjọsìn pátápátá, ẹ máa bọ̀, ẹ wá gbé wò, ẹ jẹ́ wò, ẹ jọ wò, ẹ tọ́ wò jọ. Ọ̀gá ni Master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, gbogbo tẹ́ fẹ́, ojú kan ló wà. Ìlú amúnútutù lórí West Radio 89.3 FM. Ìlú amúnútutù lórí West Radio 89.3 FM.

0: ogun won tun wa po nbe lasan won ni awon kan nu won awon kan won to fe fa yo ka won na fi ja won ni ngba oju ogun le ah won ni gbogbo kan ja won na da le won ni won fere won fese fe ni won na fere ge ni o ewo ikan bale na won awon yoko ti o bale oju ogbe na gbele won ni awon mo logun won rojo ba jina tu fun won ni o won fi sin won lo ni bi royin ohun bo ti gbe nu koda dara won kan ta won mo logun ko ere o ba ri soro o wa nbe owo owo ti won bi egberun meta egberun meta le ni 100 naira o din muri marun owo ohun o wa lara nkan ti awon mologun ku pada sugbon won mu kan bayi won mu bale awon yoku bayi oju ogbe na gbele won ni won pariwo ni won ni ton sunkun ah won la se won a mo sunkun won lo bu ekun ni nigbati oro oro won ni won wa le so oro ohun bi awa tin so e won na pa ewojo wa yo wa yo won la ah o lagbara po seun
1: wọ́n ni ìyà ọdún ẹni tí wọ́n náà lọ́nì kò ní dá fún ẹ̀dùn náà so ebi ti wọ́n sọ pé àwọn ológun wa táyé bá gbà wọ́n láti ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kò tí ì sí ni ìgbìkìlóyìntà ló ń jẹ́ boko haram ó ní ìgbà kan tí mo lọ ṣe nǹkan kan ní Abuja àgbé mọ́tò lọ ni mọ́tò méjì la gbé lọ àwa park èmi dẹ̀ máa ń lágì kí n máa fi kámẹ́rà rekọ́d àwọn event àti gbé kámẹ́rà jáde nìyẹn àti gbogbo bí táwa yẹn àti àwọn sójà wa nbẹ bí ó yí ọlọ́run ṣe júwe yẹn ipe wọn ó da koríko bora wọn ṣe gbogbo ẹ àwọn aṣọ kan wọnjọwọnjọ báyìí tó fẹ́ fara jọ koríko wọn ti kókó ara wọn sì pọ̀ nbẹ̀ tó gbé bọ̀dá ni igbó lásán mo pé èmi mo sì ń yà ibi tí mo ti yọ̀dí sẹ́fà yìí ó kàn náwó jáde báyìí ni
0: nígbà gbogbo kí lè sọ fọwọ́ kàn mí
1: kókó ibo ni kókó ti nígbà kókó di ọwọ́ ló bá di sójà ọ̀yà bring that in you don't know this is restriction area àwọn ọmọ ẹ̀kọ́ nǹkan síbẹ̀ wọ́n ṣàyẹ̀wò wọn gbogbo nǹkan tá ti yà wọ́n rí pé kì í ṣe nǹkan kan tó ṣe kíní don't stop anything again oya go go go bá a ṣe sáré kúnnù nǹkan tá a fẹ́rẹ́ genu so kí mo fẹ́ fà bẹ́ẹ̀ ni pé tí ìbági ṣe pé àwọn ọ̀bàyẹ́jẹ́ tí wọ́n máa ń sọ pé báwọn ológun ṣe fẹ́rìn rè ẹ lọ ṣe tí wọ́n ń tú àṣírí gbogbo ìgbésẹ̀ àtàwọn ológun fẹ́ gbé tí yóò jẹ́ kí wọ́n rí àwọn ìgbésẹ̀ akíngbé gbogbo àwọn tó ń da ìlú láàmú yìí wọn bá ti sá lọ tàbí kí wọn ti dínkù jọjọ kó bóyá pé wọn nílẹ̀ máa rí ipa sà bí wọn ṣe ń ṣe ìmọ ṣùgbọn àṣìdúpẹ́ láwọn ológun náà pé wọn tẹ̀tì wọn wararo bó ti yẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ni wọ́n rí síbẹ̀ wọn dúró ti rí ipa àníṣe àwọn onígbà ọlọ́run sì mọ̀ ràn wọ́n lọ́wọ́.
2: Èmi náà kún wọn dáadáa iṣẹ́ takuntakun ni o náà ṣe àmọ́ ẹ̀bẹ̀ kan tí wọ́n ràn wọ́n ni pé ṣe ráwọn method tó ń lò yìí tán bá lè mọ̀ bá wa gbìyànjú ẹ̀ láti lè jẹ́ kán máa lò láwọn ẹkùn jẹ́ ẹ rí i pé wọ́n ṣe lóhùn irú bó ṣe sọ ní ìsìn pé ẹ ò mọ̀ pọ́n wà ń bẹ́ẹ̀ ó rí i pé táwọn oníṣẹ́ ẹbí tán bá ń kọjá wọn ò ní mọ̀ so àtàrà bẹ̀ sẹ́rí ìgbésẹ̀ tó jẹ́ wípé sẹ́rí ìyẹn ó kàn jẹ́ ara àwọn ìgbésẹ̀ tó jẹ́ pé àwọn ìgbésẹ̀ mi wà tó jẹ́ pé àwọn ológun tún lè gbé jẹ́ pé wọn ò ní mọ̀ ipe wọn wà ń bí báyìí ẹ rí i pé àwọn ìgbésẹ̀ lèmi ò bá rọ̀ wọ́n ipe kan tún lè mú bá wa gbé kí ààbò
1: kan fi kún akitiyan wọn
2: káàbò tún lè múṣe dáadáa kó jẹ́ wípé wọ́n ti mọ̀ pé tá a bá ṣe nǹkan àwọn kankan wà tẹ́ pé tẹ́ bá fẹ́ gbé ṣe ráwọn ológun náà àwọn ìgbésẹ̀ kan wà tẹ́ pé ṣe tá a bá fẹ́ lo fọ́mátì yìí ta ló lè fẹ́ jẹ́ agbésùmọ̀mọ́ láàrin wa ẹ rí i pé kò sí bá a ṣe ní rí kànda nínú láti pé gbogbo mẹ́tọ̀dù tán ti fẹ́ lò látọ̀dún ẹnìkan náà ni ó ṣàlùmọ́
1: fáwọn ọ̀sẹ̀
2: báyìí náà táwọn táwọn náà bá lè èmi ò bá ní pé kí n rọ̀ wọ́n káwọn náà láàrin ara wọn kan fara balẹ̀ kan sọ tó tó pé ta bá ní ká ṣe nǹkan báyìí lọ́nà báyìí ta ni agbésùmọ̀ mi láàrin ara wọn tí wọ́n kò jẹ́ ká lé ẹ jẹ́ ká dàn wò ná kákọ́ tiẹ̀ ọkọ́ fi àwọn mẹ́jìkì báyìí kákọ́ lò lọ́jìkì ṣùgbọ́n mo kí àwọn ológun dáadáa ṣe rí ìgbésẹ̀ yìí inú ò dáa kán máa gbé tán bá wà nínú gbógan àwọn oníṣẹ́ ẹbí irú àwọn ibi tá a ti sọ pé àwọn kinní kan wà o àwọn kinní kan wà o táwọn ọmọ ológun ò bá débẹ̀ láì gbọ́kọ̀ lọ pé gbọ́kọ̀dé la fẹ́ wá báyìí tí wọn ò bá débẹ̀ wọn ò débẹ̀ ẹ rí i pé èmi ó rọ̀ wọ́n dára pé kán bá wa fi kún akitiyan wọn akitiyan tán ṣe ẹ rí i pé àwọn tí wọ́n ti mú nìṣẹ́ tán ti gba àwọn nǹkan ja wọn ẹ rí i pé agbára wọn tún ti wálẹ̀ ẹ̀rú ò tún mọ̀ bá wọn níbi tán ti fara gbọgbẹ́ nìṣẹ́ àti wá síta gan àwọn gan ò ní lè ṣe kí ni wọn ò ní lè jáde pẹ̀lú àwọn nǹkan ogun wọn tán tún ti gbà lọ́wọ́ wọn èmi ó tún ra àwọn ológun dáadáa ni pé wọ́n gbìyànjú wọn ni pé adìẹ ńlá àágùn yẹrẹ ni ojam won gbianju akan awon lo mi mo so pa awon logun o akan ah awon logun sise o to ba ah won sise o to ba ko se se ori ah elo iwo ton so pe omo logun ah iwo gan lo gba kakibo
0: o seun o se inshallah o ye de npo nbe un eje n bo si ipinle anambra wayi oni omo gomina ipinle anambra adaura soldo woni lo mo te fun awon omo beren mewa lanfani eko ofe nipinle ohun won lo ni ajo kan to dale ni bibi ajo kan ti won ti ma ran eyan lowo bi ajo kan ti won ti ma sise enu re fun awon eyan enyo won pe ni Gloria Foundation woni lo dale to si state ohun enyo o fun awon omo ben ni eko anfani eko ofe nipinle ohun igbese na won lo ni se pelu igbese to fe fi se lati ma fi ru awon oben lagbara pe ah ayipada gbodo de awon obe na gbodo di olori nipasẹ ajo ohun to dale eto eko ofe na o pe o se koko fun iranlowo pelu bi yo ti pese atileyin lori owo ile eko fun awon akeko to je pe ati idile kola ko sagbe ti o mo ri owo ro ri daada oni won ti wa ninu oro re wa sare pe eto ohun lo je ni iran ni lo je nipa iran ni leti wi pe awon obirin na o je ka gbo ka ma gbo ohun ti won na ko mo di pe a kan ma fowo le won eyin bayi pe kene ka ma gbo won awon obirin na ki awon obirin yi kan ma jade soro ka le gbo won ki won si je ni ta n se koriya fun gbe laruge sati leyin se ran lowo fun ka mo kan ni ah kini ki lo n ba ka o ni a mo ma fowo ro won o se o ka mo ma fowo ro be eyin pe ah awon egbe re ngba ba ti kawe marun ile oko lo ya won na ayo o ni a mo fowo ro obirin eyin ka mo siran wo ka gba won na jade ka yi pada de ka mo pe awon obirin na le se daada ayo aye pada dede ba won ni agbaye pe ah obirin na le o le jolori obirin na le je eyan la ayo won lara awon to wa je anfani ohun arabin kan to je oluti okeke akeko ni ni akeko ipele ibere ni eko giga fasiti lori eto eko to ni se pelu oro aje ni ohun keko pare ni economics lo kekon pare atawon mi ti won je anfani ohun na ba bere si dupe ah hey owo ile eko wa le fe san arabirin ha amo mariri yin odidi omo gomina pinle anambra mama adaura e mo seun amo dupe amo mari o a ke tan sibe ajo to n gbe kini to n gbe le yi ah ohun ohun awon be ati awon to ba nilo to je pe ohun ti ri pe ile te si waye ko la ko sagbe ni won tiraka ni lati je keyin na le dogo ojo ola to n ba ti ri won bayi won ma sinawo to ye won ma ke sa won be nikan won ma sinawo to ye sugbon lele on so fun pe ko n ti ri pe obirin na won o fowo ro won seyin won na jade won si di ogo ojo ola seun oya mu papa pa
1: ka dupe lowo omo gomina na nitori pe opolopo awon to ba wa ni ruko beyin bamu layo
2: ilu
1: ton mo lunu awon fe mo pe bi npo meni kankan bi kan ja ti mo lo Dubai kan lo raso because it has be everything ko je about them alone
2: sugbon mo mo pe omo gomina lo n koja wa wa wa wa
1: aku gbo pa are wa kan nigba kan ri to ti dologbe bayi ton ni ta suya ba nwo awon mo re je won si gbe ba lu ijoba won si wa lati Abuja won wa ra leko won si pada si lati eko pada si Abuja na lese kese be na so I dupe lowo ile pe won ro ti ara ilu mo ti won da na ma ni e se bi tori pe jo mo gomina ni awon mo gomina yi ku se o ti won se ru nkan to se o ti won so pe o fe ru awon obirin lagbara tori pe opolopo awon eyan na ma ti gbagbo yi pe obirin egbe to wa ko ka se bi yo paruko dani yo mo joruko oko re oko re ni o gba gbogbo ogun o ni o je ko opolopo awon baba kan fe ya kan fe ma se gbogbo fukata lori omo obirin sugun a dupe lowo eni yi to je pe o re pe awon omo obirin o e gbodo je ka won ma wa ni waju kan gbodo le fe gbegbe pẹ̀lú àwọn tó jẹ́ ọkùnrin ní gbogbo àwọn ẹ̀kọ́ tó bá yàn láàyò nítorí náà a kí arábìnrin yìí o adẹ̀ tún yìn bákan náà la fi ń pe àwọn yòókù náà níjà gbogbo àwọn tó bá wà ní irú kò báyìí tí wọ́n ní oore ọ̀fẹ́ tí wọ́n ní àǹfààní láti ṣe fún aráàlú pé káwọn náà jáde n tí wọ́n bá ṣe lẹ́nìí náà ló máa di ọ̀rọ̀ ìtàn ní ọ̀la arábìnrin wa tó dẹ̀ ti gbé ìgbésẹ̀ yìí náà olúwa yóò tún wọ́n máa ràn lọ́wọ́ yóò tún lè ṣe jù báyìí lọ gẹ́gẹ́ bí ìlérí rẹ̀
2: o ri pe awon omo gomina wa ni awon ekunjekun awon o ri pe nisin te elomi to ba fe pada dude dupo ola baba re
1: mi
2: o so pe ola baba mi o ni e mo wo mo mi la o ki lo sele iwo na wo te bo mo gomina re igba ti baba re wa ni po gomina to lo nke wo na kilo de ti wo kun o si ko te bo eyan kan lo si foundation gidi
1: ben
2: foundation gidi apere nla ni fa won to je omo lomo omo gomina ti se pe a ngba to ba ya elomi omo ni pe baba mi ti je gomina igba to ba ma fi bi 20 years emi na jade kilo se le ari se larika emi la ti di leyin 20 years te mo ti mo baba mi emi na wa jade tabi ti baba re ba do logbe onu wa jade omo lagbaja ni omo kini kan ni baba re se dada igba ti baba re wa laye to se dada iwo na olohun sa ti ki o ngba ki lo se o sa lo ki okun abo njaye bamu layo o njaye fon igba to wa ri pa awa lo kan ati de emi lomo kini kan ko ye ko ribe ai ri pe ipeninja nla lele se fun mo eyin te ba jo mo gomun eyin na e wo pe ah ki le eyin na le se lagbegbe eyin to je pa awon yan mo janfani iru eto to se le nisin lati le mo fin ra awon obinrin lowo ni a tun ra awon kan na to jo mo gomun ka emi na tun le se bayi even ko ma jo mo gomun gan tabi ko jo mo to pe ah olohun ke baba re olohun ke o dada gba iwo gan ti lu ani to o lanu se ko ki le mi na le se lati le mo ran eniyan lo ke wa se igba to je pe ah to ba ta si ko to kan o emi lo kan o ahan ko ye ko ri be e je ka ko se ri e je ka se daada ka won yan le royin wa daada awon kankan wa to je pe ko mo lagbaja mo ti jade ni awon yan o ti ro tele sugbon awon ni ko ki lo se awon yan ah ki lo se oda e sa ja tele ko ye ku mo e je ka se ni pe ah olohun baba wa lo wa ni pe olohun de ke wa na awa na le se ba ko mo gomina mo lagbara re pelu atileyin baba re pelu awon ti baba re mo yo ju o se se ehn eje emi dupe lowo mo gomina ile dada to je pe mo fe le ni omo to je pe olori pipe ni tori n to se yi o in wa mo o boya awon mo gomina kan na tin se be ti won ti se

0: ṣùgbọ́n èmi kí ọmọ gómìnà yìí dáadáa fáwọn ìgbésẹ̀ tó gbé tó tún jẹ́ káwọn obìnrin náà mọ ó rí pé ta bá wùlẹ̀ wò náà àwọn obìnrin lẹ́nu jẹ́ mẹ́ta àwọn kan ti sọ pé we no go de ole kitchen again àwọn kan jẹ́ house kitchen káwọn kan ṣàmọ̀ dáná rárá o àwọn gangan
1: àwọn
0: gangan fẹ́ lẹ́nu bẹ̀ ni.
2: Kì í ṣe inú ilé ìdáná nìkan ló yóò bẹ̀ ẹ́ iṣẹ́ tó kàn yín ṣe ní ìṣe ìmọ̀ yóò bẹ̀ olórí pípẹ́ tó ṣe tó lè ṣe jù bẹ́ẹ̀ lọ
0: àti gbórí
2: ìṣọ̀lá kò tí so mọ̀ pé ayé ti la ẹ̀dá yóò là jù kọjá pé kinní àwọn ẹ̀rọ kan wà tó jẹ́ pé

0: àwọn tí wọn tó ń jẹ ni wọn gbé lọ ni àbí wọn ni òun bá wọn dáná àbí wọn lòun fún wọn lóògùn wọn náà sàn da oríṣiríṣi ìbéèrè bò wọn ni wọn iná ni ẹmọ bínú ọgá èdè ni wọn fi ń sọ ọsẹ mọ pé ẹyọ wọn ni wọn ti ní bí wọn ti máa ń sọrọ wọn láwọn ológun náà sì ní àwọn kan tó jẹ ipe ògbófò ẹyọ tí ó mọ sàlàyé pé ntí ohun wíre wọn ní ṣùgbọn wáyé wọn fi àwọn ìbéèrè níláńlá náà fi ń pọ wọnú pé ọ jẹwọ lónìí ó di dandan kò jẹwọ wọn ni wọn tún ni àṣẹ òjẹjẹ ìwọ sá jẹwọ tó bá ti jẹwọ ó ti tán ẹyìn wa náà ni ọ wọkàn jẹwọ já mọ bí nǹkan ti lọ wọn náà sàti wà lákàtà àwọn ọmọ ológun báyìí ó yá ṣeun pápápá.
1: ó dà mọ́ kọ́ kí àwọn iléeṣẹ́ ológun wa pé wọ́n kú akitiyan ẹ rí i pé ọ̀nà tí wọ́n gbà yìí mo nífẹ̀ẹ́ sí púpọ̀ púpọ̀ nípa wípé gbogbo àwọn tí wọ́n ń kó oúnjẹ epo àwọn páàtì ara ọ̀kadà kankan wípé wọ́n gbogbo ni wọ́n mú ẹ rí i pé tí iná bá ń jó tó jẹ́ náà gáàsì wọ́n mọ̀ sọ fún yín pé ẹ ṣàwọ̀ náà kẹ́ dédì sílíńdà yẹn kẹ́ yóò sì ń jùlẹ̀ kí á ní iná ò ṣe kíni o ni ó dúró bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí yìí tẹ́ bá fẹ́ kí ipa gbogbo àwọn tètè pin oúnjẹ ni o epo ni o àti gbogbo àwọn tí wọ́n nílò ẹ má jẹ́ ó dọ́dọ̀ wọn yóò rọrùn láti mú wọn ṣekú wọn ò lè jáde wá wọn ò ní fẹ́ jáde tí wọ́n sì ti jáde wá ní ibùba wọn ó di dandan pé kọ́wọ́ àwọn ológun ó bá wọn ẹ rí i pé àwọn ológun tó ń ra lúgọ nínú ìròyìn tí ó yọ náà tó kọ́ kàkà lálàkọ́kọ́ ó yóò rọrùn fún àwọn iléeṣẹ́ ológun láti mú wọn balẹ̀ so bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àwọn eléyìí so ìgbésẹ̀ tí wọ́n kọ́ gbé pé kó ń jẹ má lè dé ọ̀dọ̀ nígbà tí bá pa wọ́n tójú wọn bá ràn wọn ó jáde ní ibùba wọn yóò sì rọrùn fún àwọn ológun láti.
0: ebi sì lágbára púpọ̀ tínú olúwa rẹ̀ bá kákò báyìí tó bá rò mọ ọdún.
2: kò sókun kankan mọ.
1: táworo kò tó bá táworo bá kì mọ́lẹ̀.
2: so ní wa ibẹ̀ ni ó ti rọjú pé
0: tó bá gbẹ
1: bọ́ tó bá arákọ́lá bí aláǹgbá tó bá arákọ́lá jáde báyìí tó bá ní stop there kò tí ẹ yóò kọ́ra lọ́wọ́ kan báyìí.
0: ẹ bá ti fún mi lọ́kọ̀ yẹ ẹ sọ́kọ̀ fún mi
2: lóúnjẹ.
1: yóò rọ alẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni kò nílé jan pátákà kan ọwọ́ síkún báyìí ni àwọn ni wọ́n mú ni wọ́n gbèjú ní ọkọ̀ ni wọ́n dé lápàdé lẹ́sẹ̀. so irú ìgbésí akin tí àwọn ológun gbé ó tiẹ̀ tó àwọn adìka yẹn in fact wọn gbìyànjú gidigidi ọpọlọpọ nǹkan tí wọn ṣe kọ gbogbo ẹkọ náà ń gbèsè ta fún àwọn kan náà wà tó ń pè ní python dance. then irú àwọn tí òun sọ yẹn pé àwọn tiger paws. bẹ́yẹn náà wà ní ìsọ̀rí náà gbogbo dẹ̀ ń ṣiṣẹ́ takuntakuntakun. láìpẹ́ bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn àwọn iléeṣẹ́ ológun òfurufú àwọn náà tún jọ pawọ́ pọ̀ pẹ̀lú wọn wọ́n ti jọ ṣe àwọn iṣẹ́ kan tó tún lágbára tó dẹ̀ jẹ́ pé ó dẹ̀ ń so àwọn èso rere tá à ń fẹ́. so mò ń gbàlárà pé àwọn iléeṣẹ́ ológun wa olúwa yóò tún wọ́n máa kún wọn lọ́wọ́ yóò sì máa fún wọn ṣe àlàáfíà tí à ń fẹ́ kó jọba lórílẹ̀‐èdè yìí olúwa yóò gbà fún wa àlàáfíà yóò jọba lórílẹ̀‐èdè pé pàtó dẹ̀ ń dọ́mi àlàáfíà orílẹ̀‐èdè irú olúwa yóò ṣe ìdájọ́ wọn yóò tún wọn láṣìírí
2: ó tún wọn láṣìírí ta bá ń dúró dé ìdájọ́ ìdájọ́
1: ara ìdájọ́ náà ni èèyàn náà ni ó lò báwọn ológun ṣe wọn tó ń pa ẹ ṣáà gbọ́yẹ àwọn tí wọ́n ní wọ́n mú balẹ̀
2: ó dẹ̀ gbọ́yẹ àwọn tí wọ́n mú
1: ó ṣe ìdájọ́ wọn náà nù.
0: ó yá ìṣọ̀lá pàápàá.
2: àkọ́kọ́ èmi náà kí àwọn ológun dáadáa ẹ̀rí pé iṣẹ́ ribiribi náà ṣe táwọn pípù yìí tí wọn bá ti rí àwọn kan tó mọ sọ pé àwọn lè ló bá wàá kó irinṣẹ́ wá kò ságbára kankan fún wọn. èmi ò tún wá rọ àwọn ológun náà ni fún ṣe rí àwọn ọgbọ́n àti strategies tó ń lò tó fún pé bóun nìkan ṣe ń wọlé fún àwọn kìíní yìí tó jẹ́ pé wọ́n fi ń lókun wọ́n fi ń ta píọ́n píọ́n píọ́n ṣe rí àwọn ọbẹ̀ wọn.
0: wọ́n ní kódà lára àwọn nǹkan tó wọ̀ gbàálẹ̀ wọ́n láwọn àṣẹ wọn a máa lo oògùn ara ríro.
1: inú fún àyàfun ni wọn wà wọn mọ kí ẹsẹ ń kú lé nígbà tó ẹgbẹ iṣẹ wọn wọn mọ.
2: irú oògùn náà sì àwọn oògùn mọ́sùn lálẹ́ ó wà ń bẹ̀.
0: wọ́n lè ràn
1: tí ó ràn kó
0: bí tẹkùn
1: tí wọ́n ní ojú ẹkùn lé tí ó ràn kó bí tẹkùn àwọn oògùn olóró burúkú.
2: ẹ rí i pé ṣe ra àwọn nǹkan táwọn ọmọ ológun bá lè mọ bá wa gbégbé ṣe pé bo ni awon kan se n
1: wole cut off supply
0: o na lo si se yi ngba won ti awon tin gbe lo fun ti won tin de
1: lo won oju o le pe bi ose bi meta merry bye ni a tin ka pe won da won yan
0: duro won tin gbo nu
1: gbo lo awon ko ti se won gan awon don ko e wa lo ko gbe lo
2: so wari so wari
1: awon ro nu ro ko
2: so wari ti mo lo gan ni pe awon kan sa wa to je pe awon kan na ta kan fa awon yen pe ye ti ba won bye pe won ti mo pe bi bayi le n gbe lo
0: so mo ke bo ti ma won yun
2: iwa
0: nta mo ba fi
1: oro po won le fun po
0: e mo kan le fi won le ba lasan won se wadi won
1: pe gbogbo en toro kan pata
0: mo mo won le yo
2: so ka ni ta ba ti e fi won le gan ori awon mo ni dede oni gba
1: ah won o te le fi won le
2: won gba
1: irin yen ru inu bi na lati ka ni bi osu to koja bi pe baba kan to nko e wa lo fun won gbogbo won ju se won e to nko kini kan lo won ju se won be lo won se idajo gbogbo pe ele lo nko ele lo ele lo nko ton lo ele lo lo nfun won logun atabere gbogbo won na se kini won ju se won
0: o to awon tin fun won lepo ni ise be won ti mu won
1: be ni
0: awon tin fun won lepo ton fi si won
1: ba ti won ba gba oro lenu won ton won gbe won lo si ti won ti se jo won
0: onje
1: won si so
0: gbogbo e lo ti mu won bayi
2: ha se ri emi dupe lo awon ajo dada e ri pe ise ribiribi na se ise takun takun ni taba kan ni pe won ni a lo boss ti won asari lo ni sawon kun ton ni pada supply won sugbon awon to se koko
0: ka
2: ti mu gangan ile mi ki won dara pe ise tan se ogbogbon ogbogbon tan fin ba won tun tan fin ba wa mu won o na ni kan mo ba wa se lo lagbara olohun ipa ipa awon eni bi o ne ka won
1: amen
2: awon ni won mo bori
1: amen
0: e se o ya o eyin omo ologun emi na kiyin daada e ku se akansara sara akansara se yin e yo mo ju yin se e mo lo re e mo bo re o jade ase tele e ri bayi lokan
1: iyawo wole rest
2: iyawo iyawo to roro to san
1: wole rest
0: ko easy ah o ya isola bandegbe
2: o mo ki gugu eyin olufe wa le kan se se fun feyin ni gbogbo igba e ma yin ku nba ikan ni kan ga gbon magbon na le si tun wa isola adekun le loruko temi re atayo bayi la fe pade a ni fe ni kankan sawati la
0: ba ami o ami olori adua nu oya o seun
1: bakan na ni oluwa seun oyebode na tun dagbere fun yin pe ire ati ayo la fe pade ire na ni o ma je ti eni kankan wa
0: ire ni wadu ire lenyi ire ni tawa
1: ire ni wadu ire lo si
0: mo eh yo ko gbo ile ti so le mo studio bayi
1: a jo wo studio ni se
2: ah
0: eh ah o lagbara o da to ni papo pa eyan ara le oruko temi je oyi pada o ye olorun adegoke loruko temi je wo ibi la mo fada gbe eto ro si losan tode o tun do se tin bo nu iroyin anmunun tutu na leto te sese gbo tan yi kan ni kan ga gbo magbe Wells Radio 89.3 FM o na le tin lan fani ati mo gbo wa lowo lowo baye e mo yin ku nbe o e mo gbo wa nso asiku mu rodun o odun ayo bayi ni gbogbo wo se a ni foju suku omo battle for won ni bo senu ona enika okan ninu wa lase ledumare o dabo ke yase e mo gbagbe baba tin dide bayi ilera loro en radio clinic no bi won ti won soro nipa ilera agora yin yo mo gbina ya pelu oluwa keme Kemi Sola Williams en yo mo lanfani ati yan nan to lo mo ilera agora wa ba ti le se ka mo je ka mo mu ka mo jeso ke eyan mo ba saisan tori ah e be eyan ba wa laye to ni oro ti o ni lera ah nkan la ni o ke eyan ni lera ati alaafia to peye oni koko e darapo mo Kemi Sola Williams bo ba ti da go merin e seun pupo o dabo

nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́mágbẹ́.

0: ọ̀rọ̀ láti gbọ́ láti ẹnu bàbá fífọ̀ náà yóò. Ìgbà bàbá fífọ̀ ń sọ̀rọ̀, ẹ̀bẹ̀ ló ń bẹ̀.
1: Ó tọ́jú sú mi, àìkíkí ta ọmọ rẹ̀ ni.
0: Kódà olóhùn ó fi lélẹ̀ bí wọ́n bá ní kóhùn ó kó jáde.
1: Ọgbà àgbà ti gbà lá.
0: Àmọ́ kí wọ́n sì dákun, kí wọ́n forí ọ̀fẹ́ gbòhùn díẹ̀ sí.
2: Ọba sọ̀rọ̀ máa ń bẹ̀.
0: Màmá ní ń fa nǹkan, ń fi nǹkan, ń ṣe ń pa wọn lára.
3: Kíkún ayé, ọṣù kiri, kiri.
0: Ó bí bàbá fífọ̀ léèrè pé bó o ní ṣe lóòótọ́ ni.
4: Kiri mọ́lẹ̀ rẹ̀.
0: So wọ́n ń fin fà á mú.
4: Ayé máa lè ọ̀rọ̀.
0: Kò ní bẹ́ẹ̀ kọ́. Ẹjá gbọ́rọ̀ láti ẹnu tẹ̀yìn náà, ẹ̀yìn ara lé, bóyá káwọ èèyàn bíi méjì mẹ́ta. Ojú kílẹ̀ yẹn fi wo ọ̀rọ̀ yìí? Irú ìgbésẹ̀ wo lèèyàn ń gbé lórí ọ̀rọ̀ yìí o? Àwọn èèyàn tí ń pè mí, ẹjẹ́ ń pe nọ́mbà náà, bóyá ààrẹ tí òun náà ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ táwọn náà fẹ́ bá wa dá ṣe. 0916-893-1000 0916-893-1000 nọ́mbà àkọ́kọ́ nù. Nọ́mbà ẹlẹ́ẹ̀kejì rẹ̀ 0915-3-4-8-9-3 0915-3-3-3-4-8-9-3 Nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ 0911-3-4-8-9-3 0911-3-4-8-9-3 Hello. Hello. Hello. Ẹ mọ̀ ká lẹ́sà òta ló ń pè àti bolẹ̀ tí ń pè yìí sà.
5: Gbogbo ń bẹ̀lẹ̀ gbogbo láti bẹ̀rẹ̀ pa.
0: Láti.
5: Bẹ̀rẹ̀ pa.
0: Tọ̀ ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí pápápá.
5: Òní rẹ̀ ní lágbára lọ.
0: Àmì o.
5: Ilé àṣàlá tí mímì dáre.
0: Àmì ọlọ́run.
5: Ṣé rí ìrírí tèmi ti rí nípa irú nǹkan yẹn? Ó jẹ́ kí n mọ̀ pé ìyá yóò parọ́ mọ́ rárá bí ẹ ti máa ń ti nìyẹn. Tó bá kọ́ fẹ́ bẹ́ lọ́wọ́ yín, kódà ọlọ́ọ̀bá mi, ẹ ti bẹ́ẹ̀ náà gọ́ọ̀dù láyé ni. Ṣèṣe yín sìn pẹ̀lú gbogbo òfin tẹ́bá fún wọn pátá. Wọ́n lù gbẹ̀là wọ́n pamọ́. Tẹ́ bá ti wá lójú pọ̀ sí lèyí, sára ti dẹ̀ wọ́n kí ni wàá bẹ̀rẹ̀ lọ́lé. Bí ìbá jẹ́ pé bóyá èmi bá jọmọ ìgboro bá mi, ọlọ́ọ̀bá mi ò. Ìyẹn tó jù mí rí tó ti bẹ́ẹ̀ náà kí n tó lé ẹni yẹn jáde nígbà táwọn dájú wa lápáta fún ẹ̀yọ́ ọlọ́ọ̀bá mi ò. Ìyẹn tó fojú wọn rí olólọ́wájú yẹn. Àbúrò mi yẹn láti sọ pé tó fi jẹ́ pé báyẹn bá ń bú àwọn ẹjẹ́ǹsì yẹn, èmi ò ń bú wọn o. Àwọn ẹ̀ka kápá wọn tó ń gbórí ibi lọ́wọ́ wọn. Nígbà tẹ́ bá láńlọ́ọ̀ Tó bá dẹ̀ sílé fúnra lára rẹ̀, àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀, ìbílẹ̀ padà bí tán fún. Àbúrò mi yẹ yín, ẹ kú ètò ìlú àtọ̀rọ̀ nínú Ọlọ́run jẹ́ dáàrú.
0: Àmì o, ẹ ṣeun ojú òní tìyín. Hello.
6: Hello.
0: Ẹ kalẹ́ mọ́ o.
6: Ẹ kalẹ́ fún òfin èdè là ń bá sọ̀rọ̀ là ń pè sí.
0: Kí lẹ pé mà?
6: Orúkọ tèmi ni Mùtí àti láti Òkè Ayọ̀.
0: Láti Òkè Ayọ̀, ẹ bá wa dá sí.
6: Ẹ kú iṣẹ́ o.
0: Ẹ ṣeun.
6: Nínú nǹkan tí màmá yẹn sọ, èmi náà ti jẹ́ ọmọ landlord. At least ó ti tó more than 20 years. Kò nínú nǹkan tí wọ́n sọ sí nǹkan tí màá yẹn sọ, ó fojú hàn pé òótọ́ ọ̀rọ̀ ni tíyà yẹn sọ. In fact, Omanyo really deny think at all. So the thing is, probably you come up, but I don't go for gun for a long time. Oh, possible gun cut to bomb my paramolara. So, see, I ever laid down wo pada. I laid down wo little put pada. Come be a Jew. But tomorrow, ballet that pada in my bam one boy, I'm a small loaf in a kettle. There's a lay, daily jog when you see time, master, don't look master, me yet. And she a quick.
0: So, as you know, Joe needs you.

0: gbọ́rọ̀ ń lọ láti ẹnu Mr. Abe Bravo. A ní kò ń bì lónìí. Àmọ́ tó bẹ̀ẹ̀ ju gbogbo ẹ̀ lọ. Ẹ mọ́ gbàgbé wípé ètò yìí ètò àlàáfíà ni o. Nígbà tí Mr. Abe Bravo tí wọ́n sọ̀rọ̀ síwájú, ohun tó ṣẹlẹ̀ lágbára púpọ̀. Àmọ́ wá nínú ọ̀rọ̀ wọn, wọ́n mẹ́nuba àwọn kan. Mo ṣe gbọ́ àwọn tí wọ́n mẹ́nuba. Mo rí pé àwọn wọn bá wa to ilẹ̀ yìí tí gbogbo ẹ̀ fi ń ṣe dáadáa. Bó tilẹ̀ jẹ́ pé ní mímẹ́nu tí wọ́n mẹ́nuba wọn, wọ́n sọ ohun tí ò da nípa wọn o. Páwọn náà gbọ́ sọ́rọ̀ ọ̀hún. Tọ́ ni mo bá kí aago mọ́lẹ̀. Bàbá mo kí yín o, mo kí yín lálẹ́ òní. Alhaji Tommy, alága fún gbogbo àwọn awakọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Èmi àti Alhaji a sọ̀rọ̀. Kábíyèsí Olódùmarè. Ìgbà ni mo mọ̀ wípé ìgbà ọ̀tún ti dé o ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Alhaji Tommy, tọ́ ní jábọ̀ o láṣẹ Olódùmarè. Èmi àti Alhaji sọ̀rọ̀. Kódà ó ṣe é ṣe ká tún ríra. Kí ni ohun tí èmi àti Alhaji sọ?
1: Alhaji mi
2: kàdàdà
1: tẹ pẹ́ sá o.
2: Kàdà yẹ sá.
1: A máa ń ṣe ètò kan kó tó dariwo ni sá. Ẹnìkan ló wá wá sí ọ̀dọ̀ wa, ó wá mú ẹjọ́ ẹnìkan wá wá fi sùn. Ẹ̀yin lẹ́dẹ̀ ń bá wa to àwọn àárín yẹn dáadáa tí ò fi bàjẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Kò sì ní bàjẹ́ fún yín bàbá. Abe Bravo.
2: Abe Bravo.
1: Bẹ́ẹ̀ ni sá.
2: Ok, orúkọ ta lẹ́tọ́ àti sùn.
1: Mr. Femi Ijesha.
2: Ok.
1: Yes, sir. Wọ́n ní.
2: Kí ló sọ fún mi?
1: Wọ́n ní mọ́tò kan wà ní ìjáàjì wọn pé báwọn àsìkò kan àwọn wá sọ́jọ́ yín pé ẹ̀yin gan ẹ bá wọn dá sí i tí ẹ dẹ̀ ní kí ẹni yẹn. Kó mi ṣò wípé ó rí pé òun dá mọ́tò yẹn padà fún àwọn pé but ẹni yẹn náà Mr. Femi Ijesha yẹn sì náà títí dásìkò yìí wọn à ṣe nǹkan fáwọn. Wọ́n ṣe wá sọ̀rọ̀ yẹn tí wọ́n wá dárúkọ yín pé Alhaji Tommy wọn ò fẹ́ yàn jẹ́ wọn à tẹ̀fẹ́ kí èèyàn mọ́ fi ọwọ́ lágbàyàn lójú. Mo wá ní kí n pè yín sá.
2: Ok, ọmọ tí màá ní pé kẹ́ẹ̀ṣẹ̀.
1: Yẹ sá.
2: Ẹnikẹ́ni yẹ fún mi nọ́mbẹ̀ kẹ wá pè.
1: Ok sá.
2: Ẹ bá wá ní fáìfẹ̀. Ẹ bá sọ ní ṣubí mi.
1: Ok sá.
2: Mo aṣọ kò máa ṣẹ́tì ní ara.
1: Ọ̀rẹ́sà.
2: Mo bá sọ abẹ́rẹ́ ní ìgbà yẹn wà lẹ́yìn.
1: Ọ̀rẹ́sà. Yẹ sá. So Alhaji mi náà máa wáyè láti wá rí yín sá.
2: Mọ́tò

láti gbọ́ láti ẹnu Aláàjì Tọ́mì. Ṣé bí ìjà ló dé torin dòwe? Mr. Abe Bravo àti Mr. Femi Jesha awojo ni wọ́n. Ohun tá a mọ́ ń sọnù wípé kò sí nǹkan tí ọ̀tá ò lè dàrú, àmọ́ ọ̀rọ̀ ó gorí ètò ti wà níbi ìpèpele àlàáfíà. Èmi àti Mr. Femi Ijesha a jọ sọ̀rọ̀. Ẹ wá wo bí Mr. Femi Ijesha bí wọ́n ṣe nífẹ̀ẹ́ Mr. Abe Bravo tó. Àmọ́ ohun tó bá fẹ́ ba nǹkan jẹ́, yóò ṣàfẹ́ bàjẹ́ náà ni. Àmọ́ tó bẹ̀ ju gbogbo ẹ̀ lọ, èmi àti Mr. Femi Ijesha a jọ sọ̀rọ̀. Mr. Femi Aworinde, mo sì rí wípé tọ́ èèyàn yìí ni wọ́n ò kó dàbí wọ́n ṣe sọ̀rọ̀. Èèyàn ó mọ̀ wípé èèyàn dáadáa gbáà ni wọ́n. Mo kíyìn o, Mr. Femi Ijesha, Mr. Femi Aworinde, bóyá láàrin ìṣẹ́jú méjì kákan jọ gbọ́rọ̀ tèmi àti wọn jọ sọ kò lè tó wa, àmọ́ a ti yanjú ẹ̀, gbogbo nǹkan ó sì lọ bó sì yẹ kó lọ. Tọ́, mo kíyìn o Aláàjì Tọ́mì fún ipa ribiribi tẹ́ ẹ gbé, gòdògòdò méje yàyà mẹ́fà tẹ́ ẹ ṣe láwọn abala bẹ̀hùn. Èmi náà sì ti níwọ̀n àárí yín tọ́ bí wọ́n ṣe jẹ́nu. Óyá Mr. Femi Ijesha, ẹ jẹ́ àjọ gbọ́rọ̀ lẹ́nu tiwọn náà. Nítorí ìjọba àkókò, níbo la wa yanjú ẹ̀ sí? Níbi ta yanjú ẹ̀ sí náà nu pé kò ní sí wàhálà. Tọ́, Mr. Femi Ijesha àti ìfẹnu ẹ̀gún pé kò ní sí wàhálà. Mr. Dele Bravo, wọ́n ní kò ní sí wàhálà.
Olorun to ti ba wa yanju e yo ba wa gbe debi to da nta wa kuku wa fun na nu pe ka lafia o joba laarin mo niyan ko mo da bi wi pe anyara wa je awon kan ti o ba fe yera wa daada ka wo du saarin re ka wa ba wa tan mo le se to ko ni se wu nle yi la se olodumare gbogbo eyin ti en ti wa leyin amo lore o esun ijoba ipinle oyo akiyin o labe gomina wa onimero oluwa seyi makinde gbogbo eyin lade lade eyin orun ileke eyin ijoye patapata gbogbo eyin bale bale eyin leto abo eyin amotekun gbogbo eyin onimo eto idajo patapata gbogbo eyin sanu sanu ntolo ngbe ti wa gbogbo eyin ajafeto moniyan atawon ta le ma da kotan gbogbo eyin iko ko to dariwo lorilede Nigeria ati loke okun patapata esun o mama wa ni kanle yi mama ajinrere obirin Lilian Ibade mo si mama ise ranse eyin o ni doko o to a mo be o be ni be su atele se abenawo an lo loni o atun pada bo njo mejo laso lodumare a wa fi yin nu banuje laso olodumare a ni ba yin ninu ibanuje o eyin te n gbadua fun wa e dakun e mo da ke adua o to e fe pe mi leyin eto yi boya eyin na na awon kankan te e fe ka ba yin da si e fe polowo oja yin lori eto yi eto gbogbo aye ni o kakiri origun mererin agbaye ni won tin gbo wa to number mi re te le pe mi si 08058816462 eje en pe fun yin le kan se 08058816462 titi ojo mejo ta tu lori ofe lati pade lori eto ko to dariwo ire o dabo